kasan o a kojopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikanni konga gbon magbe Welsh Radio 89.3 FM ti akale si opopona Laafin Avenue Oluyole Estate Ibadan oye olorun adegoke lo ni iroyin yin saju egbo awon koko to wa ninu iroyin na Orilẹ-ede Nigeria ti gbe igbese sowo waju lori ohun to ni se pelu iwa kusa isowo nebi ipade apero eleko kan leni 80 to je ti ajo sokan agbaye yanju UN ajo to moju to ide na won to nti itankale ajakale arun lorilede yi ona ti fi akoran sa amoran dede lori arun Ebola won pe Nigeria wa lojufo ninu isora awon agbebon won gbemi lenu eniyan mokala ni lo South Africa ile gesi UK ni won tin seto atungbeyewo idunadura erokusu chagos leyin oro kuba kugbe ton ti ibu enu atelu latodo are orilede America ninu oroyin ere idaraya Rice Palmer Rashford won wa lara awon marun to je irawo iko le gesi England ni won ko ni le kopa kojo iko egbe agbabolu Spain ni bayi egbo iroyin na lekunrere Orilede Nigeria gba koso arin gbogun apero eleko kan leni 80 ti ajo sokan agbaye UN nilu New York nabe ti won tin fori kori pelu awon orilede miran lori igbese lati fopin si ikoranse sile okere awon ohun alumoni inu le eleyi ti won ko ti mulo ton ti ipolongo agbawi fun atuntu agbaye ton ti lati wako ifowosowopo oro aje igbakeje are Kazim Shettima onloliwaju igbimo orilede yi lo sibi apero na nebe ti o tin jiroro salaye oro to ni se pelu mimu nkan yi pada fun ile adulawo lori eto abo awon won alumoni inu le atunto to nti atunse abo fun awon awakusa to fi mo idokowo ati ipolongo fun asoju ile adulawo ninu igbimo alaabo ajo sokan agbaye gege bi ene to joko alaga ipade eleketa ohun to lori oro to ni se pelu alumoni inu le eni ti se Shettima o soro loruko are Tinubu nibi to ti kepe awon ile adulawo kaakiri lati fi mo sokan pelu ikilo eleyi to nse wipe ile adulawo ko ni faaye gba sisa firanse ohun alumoni won sita mo eyi to ndi oro fun awon orilede ile okere nigbati awon ilu ti won ni ohun alumoni na ti won wa ninu ise to nti osi pẹ̀lú bí orílẹ̀-èdè nàìjíríà ṣe ń kojú bí owó epo bẹntiró ti ń ròkè mínísítà kékeré fọ́nrán epo rọ̀bì henry lọ́kọ́bìrì ló ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bí nǹkan ti ṣe rí lágbàáyé tó ń ti ìkìlọ̀ tó ṣe lórí wípé nǹkan náà lè burú sí bí rògbòdìyàn àárín gbùngbùn ìlà-oòrùn bó bá ń lọ bó ti ń lọ ó ṣàlàyé ọ̀rọ̀ lórí àwọn ìṣòro táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń dojú kọ lórí rírà iná pẹ̀lú bí owó epo bó ṣe gbówó lérí bẹ́ẹ̀ náà ló ń ṣe ìpalára fún àwọn ará ilẹ̀ òkèrè nílùú amẹ́ríkà àti yúróòpù náà mínísítà ọ̀hún tún ṣàlàyé ọ̀rọ̀ lórí ìṣòwò epo rọ̀bì lágbàáyé pẹ̀lú àlàyé nípa bí nàìjíríà kò ṣe lè dá àkóso iye owó epo náà ṣe láìsí ọ̀rọ̀ owó òrànwọ́ epo níbẹ̀ ló kóbèrè ó ṣàtìlẹ́yìn ìpinnu ààrẹ Bọ́lá Tinubu lórí ìkéde àyọkúrò owó òrànwọ́ epo pẹ̀lú ìtọ́kasí nípa bí ìgbésẹ̀ náà bó ti ṣe wáyé ní àkókò eléyìí tó pé ó ti tọ́ tó ó wípé ó ṣeéṣe kó jẹ́ wípé nàìjíríà wọn ò bá wà nínú ipò tí venezuela wà báyìí bó bá jẹ́ wípé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò tètè wáyé. àjọ tó ń mójútó àkóso ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè yìí yan àjọ ncdc ó ní wọ́n ti fi àkọ́ránṣẹ́ àmọ̀ràn ìlera léde nípa àrùn ebola tó bú jáde nílùú congo àtẹ̀jáde oníròyìn eléyìí ti adarí àgbà àjọ náà buwọ́dù ẹni tí í ṣe jíde idris ló tọ́ka sí bí nǹkan ti ṣe ń lọ lórílẹ̀‐èdè náà àti àwọn ètò ìgbáradì eléyìí tí wọ́n ti pìyà mọ́lẹ̀ tó tún ń lọ lọ́wọ́ láti lè gbógun ti ìhàlẹ̀ tàbí ìdókòókò yòówù eléyìí tí ó bá fẹ́ wáyé àjọ náà ọwọ́ àgbà àwọn arìnrìn-àjò lámọ̀ràn
papa julo awon to wa ni awon orile ede to ni arun ebola na won wi pe ki won pare gbogbo eto lera eleyi to ba ye pelu iwe ikede epo lera won gege bi lara igbesi ayewo to nti imudara ayewo lera lu oyin ile okere olori ijoba ati awon olopa na ti firoyin lede nipa awon agbebon ti won ya wa gbole kan to wa nilo South Africa ne eba ebute ila orun ti Durban won se igbemi lenu eniyan mokanla orile ede South Africa ni royin gbe wipe won ama ni ohun ija oloro ni kapa be si ni isele ayinbon fure ni wopo nibe latari ija awon gokan si omiran ati ifigagbaga laarin awon onisowo olori ilu ekun Kwazulu Natal ni Durban eni ti se Tamzana Ntuli o salaye oro nipa awon ti won farakasa asele na to je wipe arabirin alaboyun kan wa ninu won to nti awon eniyan miran to je wipe won pejo sinu ile na nigbati awon adi amara ati lawe ohun wole to won wa ti won si sina iban yako wa won ile ise egun safefe abele ohun won salaye oro lori wipe awon ati lawe na won fi pa ko gbogbo awon eniyan ohun wonu iyewu kan ko to wa di wipe won sina iban bole fun won won tun dana sun oko enikan lara awon onito hun olori ijoba ile gesi Andy Boham o lo ti foro to are orile ede America Donald Trump leti lana ode yi wipe ilu Iran ko gbodo ni ohun ijagun ase ipaniran alagbara ti nuclear nigbati o tun se atunwi ibere ilu Britain fun itusile ara lo won ti se Jimmy Lai Boham lo pade are Trump nibi ipade apero ajo sokan agbaye lana ode yi ipade won lo da lori ibasepo orilede UK atorilede America lori isowo iwole wode to fi mo opolopo oro basepo okere ati oro ori ona omi Hormuz Iran to fi mo ogun Ukraine de go gasha pelu oro lie be si ne igbimo lo ran won binu jade nebe ipade apero ajo sokan agbaye lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà Donald Trump tó dúkokò tó sì halẹ̀ mọ́ wọn láti pa wọ́n run bí tẹ̀ránú bá kùnà láti fẹnukò nínú ìdúnadúrà wọn pẹ̀lú Washington. Ilẹ̀ Gẹ̀ẹ́sì UK ni ti ń ṣe àtúngbéyẹ̀wò ìgbésẹ̀ ìdúnadúrà wọn láti fa ẹrùkùsù Chagos lé Mauritius lọ́wọ́. Akọ̀wé aláàbò ìlú UK West Stratton ó jẹ́rìí sí wípé àwọn ń ṣe àtúngbéyẹ̀wò ìdúnadúrà náà lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè America Donald Trump ti bo ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà níbi ìpàdé àpérò àjọ ìṣọ̀kan àgbáyé eléyìí tí ó ṣẹlẹ̀ lánàá. Àkójọpọ̀ ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ojúlówó ìwé àdéhùn náà yóò nílò kí orílẹ̀-èdè UK fàkóso agbára agbègbè náà lè Mauritius lọ́wọ́ àti láti san owó iléètò tó mílíọ̀nù mọ́kànlé ní ọgọ́rùn-ún pound lọ́dọọdún tó fi mọ́ ọ̀rọ̀ gbọ̀ngàn ọmọ ológun ní ti orílẹ̀-èdè UK àti ti America tó láǹfààní àti wà níbẹ̀. Stratton sọ̀rọ̀ nípa àfojúsùn wọn fún Diego Garcia ẹrùkùsù eléyìí tí ó tóbi jùlọ ní Chagos. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé nǹkan ba ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Gẹ̀ẹ́sì ti England látàrí báwọn agbábọ́ọ̀lù márùn-ún kò ṣe ní lè kópa nínú ìdíje ṣáájú ìṣíde àlàkalẹ̀ àjọ UEFA kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Spain ní gbọ̀ngàn Wembley lọ́jọ́ Àbámẹ́ta. Àjọ ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé Declan Rice, Cole Palmer, Marcus Rashford, Kobbie Mainoo àti Tino Livramento wọn kò ní láǹfààní àti kópa nínú ikọ̀ Thomas Tuchel nítorí ìfarapa wọn. Àwọn márààrún ọ̀hún ó ní orúkọ wọn ló wà lára ikọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlógún ikọ̀ Tuchel tẹ́lẹ̀ eléyìí tí wọn kò ní láǹfààní àti kópa àìní lè kópa wọn ọ̀hún nílò tí wàá fi pamọ́ alákòóso ikọ̀ England láti ṣe ètò àyípadà àti àwọn àtúnṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣáájú kídíje ọ̀hún tó wáyé. E
yi lo pin akojo pa iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si orilede Nigeria agba koso arin gbogun apero kokan le ni 80 ti ajo sokan agbaye UN to waye nilu New York nebe te won ti fori kori pelu awon orilede miran lori igbese lati fopin si an ko nkan ranse sile okere papa julo won alumoni inu le wa ele ti won o ti imulo ton ti ipolongo agbawe fun atuntu agbaye ati lati wako ifowosowopo nipa oro aje ajo to mojuto akoso itankale idena ma ajakale arun lorilede yi yun NCDC won ti fi akoran sa amoran ilera lede nipa arun Ebola eleyi to bujade nilu Congo olori ijoba ati awon olopa fi royin lede nipa awon agbebon tan yawo ile kan to wa nilu South Africa lebute la orun ti Durban ti won se igbemi lenu eniyan mokanla ile gese yoke tin sa tun gbeyewo igbese dunadura won lati fa erokoso chagos le maritors lowo ninu oroyin ere idaraya nkan ba eko egbe agbabolu le gese England latari bawon agbabolu marun ko se ni le kopa ninu dije saju iside alakale ajo UEFA koju iko Spain ni gbangan Wembley lojo abameta eyi lo pin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo to nti atunto iroyin na lo waye latowo Kemi Sola Williams e darapo mo wa loju opo ayelu jara wa gbogbo Wells Radio 893 bakana e ba wa nife ke se ba wa pin kaakiri loju opo ikane bani dore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.worldradio893.com fun awon iroyin eleyi to ba soju yin te fe kan si wa lori e kan sinu kulo ikoroyin joko wa lori number yi 0916893200 oye olorun adegoke lo ni iroyin yin e seun te n gbo wa o olorun yo bukun fun yin e ku kale

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

0: bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé òun ni owó òun ti jí sí owó dáadáa. Ẹ̀yìn jíǹjí tóun sì jí sáyé òun jẹ́ akíkanjú obìnrin lóòótọ́ òun ò fi ṣe òun ṣeré. Ní ibi iṣẹ́ rẹ̀ ìgbà tóun lọ ó sọ pé nígbà tóun lọlé ìgbà tóun parí ibi iṣẹ́ tóun close níbi iṣẹ́ lọ́jọ́ kan báyìí lòun pàdé arákùnrin tóun fi ṣe adé orí báyìí tó jẹ́ ọkọ rẹ̀. Ó ní ká mọ̀ pàrọ̀ o iye owó tóun rí gbà tó ń wọlé sí àkáǹtì òun lóṣooṣù ó gbé pẹ́ẹ́lí dáadáa ju tọkọ òun lọ. Ó sì sọ pé kódà bóyá ìsun tétéré ni ọkọ òun mú wálé nínú ohun tóun rí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní oṣooṣù tọkọ òun náà sì mọ̀. Ṣùgbọ́n òun ò fi yẹn ṣe o ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni tó sọ fún wa náà. Ó lóun ò fi yẹn ṣe ni pé síbẹ̀síbẹ̀ òun gbìyànjú pé kí àlàfo pé òun lòun lówó jọ kó òun lọ kó má hàn òun gbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí ọpọlọ òun bó ṣe gbé e. Ó ní fẹ́rẹ́ bí àpẹẹrẹ bóun bá ti rí pé ó fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ ọkọ òun òun mọ̀ ní gẹ́gẹ́ bí obìnrin òun ó sáré ṣe rọ́kúrúndú sí ọkọ gan láì jẹ́ kí ọkọ gan mọ̀ bí kọ́kọ́ sùn kó jí kó bá àwọn owó kan lákáǹtì rẹ̀ látọ̀dọ̀ òun tóun ó sì mọ sọ pé balẹ̀ wà o ṣe ti rí tí mo sí ẹ̀dì sí mo rí pé ó dà pé ẹ ń ronú ẹ sáré gbé léyìí. Ẹ wá ní òun ń ṣe léyìí lóòrèkóòrè gẹ́gẹ́ bí ọpọlọ òun bó ti bí ọgbọ́n òun ṣe gbé ṣùgbọ́n òun rí i pé gbogbo bóun ṣe ń ṣe tó ó dàbí pé òun ò tẹ́ baálé òun lọ́rùn ó dàbí pé òun ò tẹ́ wọn lọ́rùn pé òun wá mọ tóun lè ṣe nítorí pé bí ìjà kékeré bá bẹ́ẹ̀lẹ̀ tí baálé rẹ̀ mọ sọ ni pé nkúrú ìrí ọba wí ṣebí nítorí pé elédùà tí ò pin dáadáa ni tó ti di pé bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ gbé pẹ́ẹ́lú ju ti èmi lọ. Ó wá ní eléyìí sì ti dàbí pé ọkàn òun ò balẹ̀ mọ́ nínú ìgbéyàwó òun kí ni kóun wá ṣe torí pé òun ti rí òun sì ti gbọ́ oríṣiríṣi àwọn tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sí òun mọ̀ bí wọ́n ti bí ìgbẹ̀yìn wọn ti rí ṣùgbọ́n òun ò fẹ́ kí gbẹ̀yìn òun kó dà bẹ́ẹ̀. Lẹ̀rú wá ń bà ló wá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ẹ dákun ẹ̀yin ìgbìmọ̀ ohun obìnrin obìnrin náà lẹ̀yìn kí ni kóun ṣe ṣé kóun mọ ṣe tóun ṣe ń ṣe mọ́ ni àbí kò ti ẹ̀ yé òun mọ́. Ṣé wá rí ọ̀rọ̀ yìí ó wá bá ọ̀rọ̀ tí dókítà Ìbùkún Awosuka tí wọ́n sọ lẹ́nu lọ́lọ́ yìí eléyìí tó ń dá ràn ìràn ní ayélujára níbi tí ìyá wa yìí tán ti sọ̀rọ̀ pé obìnrin tó bá fẹ́ fẹ́ ọkùnrin tó sì mọ̀ pé òun tó ń ṣe jẹ́ obìnrin yìí ọwọ́ òun gbé pẹ́ẹ́lú ó gbé pẹ́ẹ́lí ju ọkọ rẹ̀ lọ pé kó rí pé òun fi ọkùnrin tó ní wà dáadáa. Ọ̀rọ̀ yìí ti wá fa kí lẹ mìíní mọ̀mọ́ wa kí lẹ tẹ́ fi sọ bẹ́ẹ̀ pẹ̀lú arábìnrin yìí tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ló wá jẹ́ kí wọ́n pé tọ̀ mọ̀ wọ̀rí aláwọn alálùbáríkà àwọn tó ní mọ̀ ju àwa gan lọ lórí ìkànnì yìí tí wọ́n sì bá wa dá sí ló jẹ́ kí n wá gbé wá síta pé ẹ dákun torí ọlọ́run arábìnrin yìí mo kàn sáré eré eléréfé torí ìjọba àsìkò ni o torí pé irú ipò tó wà ó lóun ò mọ tóun tó fẹ́ ṣe mọ́ pé bóun bá rìn báyìí wọn baálé òun ní pé òun ti rìn jù nítorí pé òun ní owó lọ́wọ́ jù òun lọ ẹjọ́ àwọn lọ bóun kò sí nǹkan tóun ṣe dáadáa tí ó sì tẹ́ baálé òun lọ́rùn kí ni kárábìnrin yìí ṣe ó lóun ò sì jẹ́ kí ó hàn sí aráàta bóun lòun sábà gbé gbogbo bùkátà nù lé pẹ̀lú ọ̀rọ̀ tí ìyá wa dókítà Ìbùkún Awosuka sọ nítorí àjọba àsìkò ni bóyá yín padà plé rẹ̀ fáwọn ará ilé kan gbọ́ tí dókítà Ìbùkún Awosuka sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ mo fẹ́ ká kọ́kọ́ sáré sọ̀rọ̀ arábìnrin yìí torí pé ó jẹ́ ohun tó kan lóminú ẹ dákun kí ni kó ṣe ẹ̀yin ara lé àti àwa tájú wa náà kúlò yìí ẹ jẹ́ ìpè nọ́mbà àtàná kó tó di pé ìmọ̀ bèrè lọ́wọ́ ẹ̀kún ìmọ̀dà àti ajé kristi nọ́mbà tó wọ kúlò yìí rèé òjè 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 0915-3334-893 tàbí 0911-3-4 that is to say 3333-893 arábìnrin yìí kí ni kó ṣe gẹ́gẹ́ bí obìnrin tó sì fẹ́ràn ọkọ rẹ̀ tí ó sì fẹ́ kó dàbí pé ohun soro si oko ohun to ro ni pe eh ni tile tolohun o ti igboju oko ohun ri o in to so fun wa nu awo ba won dele abi bo ni queen mother gege bi agba e nigba ta ba nreti call e dakun ki mother kini karabirin yi se ko to di pe ndodo ajinike
1: eh se ri nkan to sele yi ma koko bere pelu ibi ti odo dokita ti won soro nipa iwa awon so wi pe eni ti owo e ba ji si tolorun da buruji si odo e ko ri pe to n ba fe yan ko ri pe ohun yan eni to ni iwa papa julo obirin to fe yan oko idi ti iwa yen fi se pataki o ni wi pe ti obirin yi to ba je wi pe o fi gbogbo owo gan bo se nfun lowo gan ko ni pe ibi ise to tin sise o e ma sanwo sa account mi mo account oko mi ke ma san si ko si ni si te eni ti o ba ni iwa na ni orun
0: ko ni toko ti o ba
1: ni te lorun na sibe na ko ni te lorun nitori pe ohun lo gba lato ti yawo ba wa to a so pe a fe ra nkan bayi ko wa tun ma bere owo gan iwa yen na lo ma se papa jeyo ko ni si yato laarin wi pe obirin yen lo n gba owo yen ati pe okunrin gan lo n gba owo nitori pe iwa eni ti ko ba ti ni iwa papa julo itelorun itelorun o se pataki gan to de yen pe ki se okunrin kan nikan ni o nilo e obirin na nilo e nitori pe obirin mi na ti owo wa lowo oko e to ba nfun i to ba nfun yen bi okunrin yen ba se ngbiyanju to lati fun sibe na ko ni telorun na so obi akoko temi ma bawo o ni wipe agbudo je eni to ni itelorun ninu ipo kipo ti a ba bara wa agbudo je eni to ni itelorun ka ma je ki nkan telomi ko ma wo wa loju ti olorun ba fun wa ni ori ofe ti eni to ni to ba fun wa no matter bo se kere to fun wa e je ka ri pe a mo riri e eyan kan lo ma se pe ko si eyan kankan to je wa ni nkan kan ta ba se pe eh sebi yawo e ni eh o ye ko se ko je ni nkan kan olorun lo mo mo bukun obirin yen be na ni to ba jokunrin na so ti ye wa ibi alakeji nipa ti arabirin yen o ni wi pe o nilo suru ati ogbon to po
0: suru ati ogbon to po
1: suru ati ogbon to po nitori pe eh bi iru nkan to sele yen to se pe ohun se se won ti jo joko won ti e jo soro se mo yi pe nigba mi a ma ro wi pe eyan mo nkan ti ko de ni mo e je ki ohun ati oko e kan jo joko kan jo bara won soro my dear awon nkan bayi ni mo sakiesi to n sele bi o de se ri ni oju temi bayi ni bawo lo se ri lodo yin nkan to n ro yi pe eh to ba ti ohun ti ri pe won ronu ohun lo fowo sinu account won lati le tun fi te won lorun o le ma je nkan to kun yen fe gangan niyan
0: pe o le ma je pe
1: o le ma je yen gangan lo fe eh o le ma je owo o nigba te ba jo soro okunrin yen le se pe bo se fun lowo yen gangan lo fi disrespect o e mo pa won okunrin mi wa to wa be ta wo yi pe se ya je mi ni sugbon nigba to ba jo soro mo ti ri okunrin kan to so yi pe ohun kan soso to n nilo lodo obirin ohun o ni respect boya laarin ero abi laarin awon mejeje nikan
0: queen mother e mo binu eje sare bi aje christi ni bere yi eni pe okunrin mi bere fun respect ona wo na fi n bowo fokunrin gangan ninu situation bayi ki se e mo pe mo soro nigba ti mo na iriri arabirin yi sita o ni pe out of respect ohun fi ma wo pe ohun notice pe ba le ohun won mo ronu ohun si sanwo si account won pe ko mo je pe tori owo ni baba fi ronu ti won fi to bi je pe won fi turaka se iyen o tun se pe mo bo fun is that not an act of respect pe mo ti bo fun baba le wa to lo je fun won lowo
2: o seun temi so pe opolo ri okun ni joba ta ba ni pe ibowo fun ni ninu igbeyawo o pin sorisirisi are ni ifowo bowo fun ni eyi ti omobirin yi tarabirin yi se o fowo e bowo fun oko e ibowo fun ni boya lo de bo se nso ba se nboko e ni soro nita ba se nboko e ni soro laarin ebi ba se n boko eni soro ninu ile in to ye ko se lasiko to ye ko se ara ibi bowo fun ni na niyan sori ma pada si ori iwa ti won so yin opolopo egba la ma ro pe amu won eni ta nfe so na to je pe won fi wa pa mo ni ko si beyan se fe leyan mo yan to won ni sumora eni ni mo si eni ta ba jo bara wa gbe la to mo pe ru wa bayi wa lara eni bayi elomi alatan fe ni
0: alatan fe
2: o de ni o wu wa yen daada fun e o mo pe ye o mo pe looto looto ni lowo o de mo pe obirin ni e ti le ba da to won o ba ni o le gbe un leyin a wa fi wa yen pamo fun e pe je n se kube kube kube ki fi le ri gbe sile gege bi yawo o mo pe obirin to da duro ni e to lowo lowo amo koni fi wa igberaga iwa ero elenga bi ma mi ti so lekan koni fi han nigba te wa loju ona nigba to ba gbi ode letan ni o sese wa mo pe o gege bi yawo o gbowo ju mi lo to ba se le to ba so eyan kan nu le in to ye ki wo gangan to je pe ko te lorun to ye ko le so wu pe ba le mi nte se yi o ko bu de ka to e ko de ye ka se bayi o ni lenu oro lati le so nitori pe owo to n gba ju to ko e lo tori pe o ran ko e lowo mo de se so igba mi won to je wu pe ero to ko nro o yato si nti yawo nro iforo jomi toro oro ati foro wero n gba bi o ma yanju oro to ba ro pe owo ni soro oko e ni saayi to ye pe o kan nilo advice
0: imoran
2: latodo e pe bawo ni kin se gbegbese bawo ni kin se kini abi ona owo lo sile ti se okowo to tun le mowo wole gan fun ju pe ko ma bu owo si lapo lo opolopo kunrin ni o fe ko benin mo fun oni nkan o
0: egbo eyin okunrin won ba yin wi o e pe
2: nitori pe bibeli gan so oni owo alapon la o mu sora ti obirin ba ti nse ninu ile to je pe ohun lo nse to ba ya ibukun to ye ko ma wa sori oko ni awon okunrin to ba mo o a ma wa sori yawo
0: ni suru jayan na to so yi
1: pe moda ni to ba tin se ni ibukun e ma ma lo
2: je o ti wa
1: e pe opolopo okunrin won o mo wi pe bi olorun se nda ibukun si odo yawo won nitori pe won o se ni
0: tori pe won se
1: ni tori pe won o se ojuse won to de je pe obirin yen lo nse ojuse to ye pe oko ati yawo kan jo ma se olorun ma da ibukun si ori eni to nse
0: e je pe number ta mo fe ka won ara le kan teyin na gbagbo nu nti queen mother ta je christi so won lokunrin ti o ba ti se to re nu le ibukun to ye ko ma bo si owo okunrin owo obirin ni bo si 0916893 1000 0916-893-1000 tabi 0915-3334-893 ẹjẹ ngbe pe leyi hello hello
3: ẹlẹ ka se ku eto
0: ọlọrun lo nto oruko yin ati bi ti e tin pe wa
3: iyadun si lo nsoro lati ode jan
0: iyadun si an gbadun yin
3: e ku eto mo bibeli so wi pe oko ni olori aya business si je olori ki ni oko fi je olori aya lati se eto re ni lati je ije aye to ni sumo ninu ile ni lati je baba fun awon omo re ni lati je oko gidi fun iyawo re ni nipa to ba ti fi oju seji sile ki iyawo ba ti se ko si won lowo kankan si so lohun le se toko yen ma o ju ko ma da fun iyawo ibukun to ba ye ko wa sori oko yen iyawo re ni o mo lo sodo re ati pe obirin yen owo ko ni fe o owo ko ni fe kanjo toro kanjo to kanjo to aroji kanjo to asoye laarin awon ati oko won owo ko ni fe oko nronu iyawo nro ka ni yen na kanjo soro papo oko mi kilode kilo sele kini tumo ironu to nro yi kilode oro gan owo e won ni oro tutu o ma yo bi lapo oro kini kan ma yo ida lapo ni kan jo so aso ye po owo ko ni se idile yan lowo ran won lowo
0: amen
3: o ma so ona o da si won la
0: amen
3: e ku eto na
0: o eseun eseun 0916893 1000 0916893 1000 tabi 0915 0915-3334-893 tàbí 0911-3 lọ́nà mẹ́rin 893 0911-3333-893 ẹ jẹ́ mọ́ bínú torí ọlọ́run ẹ mọ̀ pé sọ ẹ̀yin méjèèjì queen mother àtàjẹ́ kristi ẹ jọ sọ ń pé bí obìnrin bá ti ń ṣẹ̀tọ́nu lé owó tó yẹ kó máa ìbùkún ẹ jẹ́ mú pè lè. Hello.
4: Hello.
0: Ẹ káàsán orúkọ yín àti bí tiẹ̀ ti ń pè wá.
4: Orúkọ mi ni Gateway láti Adéọ̀sun.
0: Ẹ ṣeun.
4: Gateway láti Adéọ̀sun.
0: Yẹ́n àfin Gateway.
4: So, ṣé ẹ rí, kò sí ìfẹ́ mọ́ ní àárín wọn ni. Ọkùnrin yẹn, ọkọ yẹn kò ní ìfẹ́. Tí ó bá ní ìfẹ́, kò ní máa wùwà bẹ́ẹ̀ yẹn sí. Ó ń ronú. Ìyàwó ṣe owó sí àkáǹtì ẹ̀. Ó tún ṣe.
0: Ẹ dákun ẹ̀ tú wa pè. 0916-893-1000 tàbí 0911-3 lọ́nà mẹ́rin 893 tàbí 0915-3 lọ́nà mẹ́ta 4893 ẹ̀dẹ̀ mú. Hello. Hello.
1: Ẹ ti wọlé
0: o. Ẹ dákun ẹ mọ́ bínú ẹ tún wa pè ó ti fẹ́ mọ́ kọ́ ti ara wọn ni èmi kọ́. Torí pé ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó jẹ́ nǹkan ẹlẹgẹ́ ó sì jẹ́ tí tó ń gbọgbẹ́ lọ́kàn arábìnrin tá à ń sọ yìí.
2: Jẹ́ntú lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Jẹ́ntú gbọ́dọ̀ mí yọ. Njẹ́ o mọ̀ pé àwọn ọkùnrin kan máa ń wà tí wọ́n máa ń mọ̀ fẹ́ obìnrin torí kán lè wáìfà sẹ́yìn fún wọn.
0: Ẹni tó nífẹ̀ẹ́.
2: Àwọn tó máa ń pè narcissist.
0: Ìbóhùn ti wá kọjá pé àwọn tó pé wọ́n kàn mọ́.
2: Tó jẹ́ pé èrò ọkàn wọn ni pé mi ò mo fẹ́ ọmọbìnrin torí n tó ní. Mo sì fẹ́ já wálẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ò ní jẹ́ ọ̀gá jù mí lọ.
0: Ṣùgbọ́n arákùnrin yìí ó pàdé arábìnrin ẹ mọ́ gbàgbé nígbà tí mo yànnà náà níbẹ̀rẹ̀. Arábìnrin yìí sọ pé ọwọ́ òun ti jí sówó dáadáa kó tó di pé òun máa pàdé ọkọ òun o. Ó sì jẹ́ kó yé mi pé nígbà tí òun ìgbà tóun máa pàdé ọkọ òun òun parí lẹ́nu iṣẹ́ lọ́jọ́ òjọ́ iṣẹ́ òjọ́ rẹ̀ lọ́jọ́ lòun pàdé ọkọ òun tó sì kọni sóhun ọkọ rẹ̀ ti bá ní pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ kó tó di pé yóò jẹ́ òfin.
2: A ní ọlọ́màjà sùn tọ̀ta wa ọlọ́màjà tẹni tíkà. Aláwọ̀ kan wà tó jẹ́ pé ó wà lọ́kùnrin ó wà lóbìnrin náà. N pé àní fífẹ́ tí mo fẹ́ iṣẹ́ ó ti rí pé ó rí tán. Ó fẹ́ fẹ́ nífẹ̀ẹ́ pé mo lè dẹnu kọ́. O mọ bí kéèyàn ó ta tẹ́tẹ́ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ṣe bó olówó ó ti kíní ń sì fẹ́. Ojú yóò sì rí pé màá dẹ̀ fẹ́. N tó ṣenu pé bọ́mọbìnrin ṣe lóun lówó tó àgọ́ mi ló máa dẹ́dì yẹn ẹ̀gbẹ̀yìn. Àgọ́ ẹ̀ wá dẹ́dì yẹn ẹ̀gbẹ̀yìn tán. Kò fẹ́ kó máa gàrí òun nínú ilé.
0: Kíkí wá ni kárábìnrin yìí ṣètòrí ọlọ́run. Ṣẹ̀ṣẹ̀ ni pé Elédùà bùkún rẹ̀ ju ọkọ lọ
2: ni. Ìjọba bá ti sopọ̀ sùúrù náà tàdúà ni.
1: Bí irú nǹkan tí àwọn tán pè wọlé sọ, èmi náà tún máa padà sórí nǹkan tí mo ti sọ, ó ní wípé wọ́n ṣì nílò láti jọ jókòó, láti jọ sọ̀rọ̀. Tó bá jẹ́ wípé ó ń fun ní owó tó ń fun ṣe mọ̀ pé àwọn ẹlòmíì wọn fẹ́ pé kán máa fún wọn lẹ́ja wọ́n fẹ́ kán kọ́ wọn bọ́ ṣe máa pẹja báwọn wá ṣe máa fún mi lówó ó ń bí mi nínú ẹ mọ̀ pé àwọn ọkùnrin oríṣiríṣi èrò ló máa wà nínú ọkàn ẹlòmíì báwọn ìyàwó tóyún tóun fẹ́ sílé máa fún òun lówó kinní kan báyẹn ṣùgbọ́n ẹjọ́ jókòó ìyàwó gan lè bí ọkọ wípé màìdíá kí ni nǹkan tẹ lè ṣe iṣẹ́ kí la tún lè ṣe òwò lówó lọ́wọ́ béèrè ọkùnrin míì ó ní àìdíà owó ni ò sí lọ́wọ́ ẹ̀.
0: Ó mọ tó lè fowó ṣe.
1: Ó mọ tó lè fi owó ṣe. Ìwọ́wọ́ ẹ wá jọ ṣèpàdé tó bá yẹ pé ẹ̀yin méjèèjì ẹjọ́ sọ tẹ rí pé ẹ nílò àwọn tó tún ní ìmọ̀ jù yín lọ nípa nǹkan tó fẹ́ ṣe yẹn ẹ jọ gbéra yín lọ bẹ̀ kẹ́ lọ béèrè fún ìmọ̀ràn. Wípé a ní ìpinnu wípé a fẹ́ ṣe nǹkan báyìí báwo la ṣe lè ṣe ìwọ ti mọ̀ pé olówó lọ́wọ́ ẹ jọ kówó sí orí ẹ̀ má jẹ́ kó máa jẹ́ pé ẹ ronú ẹ ṣàjẹ́ kí n fún àwò ọkùnrin mi àjókòó àmọ́ àwò pé ìjọ òun ló fẹ́ bọ́ lọ́wọ́ ilé ó tún ti send 100,000.
0: Ṣé ẹ̀ mọ ń bówó jà ni.
1: Ẹyin lẹ́rù bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé inú jìn gan ó lè má sọ síta ṣùgbọ́n gbogbo ìwúwa ẹ̀ báyìí o fi han wi pe nkan kan wrong nkan ko te lorun because obirin yen gbiyanju gbogbo nkan to ni pe ah ohun o fe je ki inu okun okun ma baje ko de fe je karata mo nkan to nlo ohun ro pe nkan to ma fi te lorun o ni ko fun lowo ṣugbọn pelu bo se nse yen ko te lorun so nkan to da o ni pe
0: kan jojo ko
1: ni pe o da business wo le le se boya ta ba tun invest owo si ori okowo kan te ba nse at least owo mama jade latodo ti e na ko ni need pe mo wo wi pe inu e baje mo send 50,000 si mo send 100,000 si igba to na ba bere si ni sise owo to na ri bo se ri ti o je pe ko ngo to jere 100,000 yen lori
2: se o
1: ma mo riri eni to dede wo wi pe I don't like the mood of my husband let me just give him money a wo pe ise lomobirin yi
2: se abi queen mother ko se bere pe ki gan ni mo nse to munu bi yin ki la tun le se ki ni ki nse lati fi te yin lorun ninu ile yato si pe mo nfowo le
0: ise mo pe in te so yi lo je kin wa wo sakun to nsele ni aye ta wa yi ise mo pe queen mother mi a mo fi sawada pe aye ti yin o yato si igba ti wa igba ti wa si tu wa yato yo si tu ya o ti e ti yato sa aye ti a ta awon omo yi nisin bayi ba ba ko odokunrin bi meji meta jo ta ba bi won pe bo ba ti e fe ni aya bo lo si fe kaya re ri won so pe awon fe kaya ohun ko kaya won ti danto
1: be ni
2: ko se so so fe so bi mi ti o ma be bi mi ti o ma bo
0: emi ti ba awon bi meji meta to je odokunrin soro ton so pe awon fe ki to bi yawo ohun ba se jo awon lo awon o mind siki wa ni yato be kini big deal pe yawo lowo ju oko lo se oran ni e mo pe o bere je bi onike aje nike se babara nbe nbe pe kokunrin kowo obirin ko gbe pelu ju tokolo bi ba ti se wo mi sin rerin se mo nbo wi ni ba ti
2: ko si babara nbe nitori pe adayan kan tori eyan kan ni tolorun ba so pe buru ji ataje inu ile yowo yawo e ni mo gbe si ki lo fe se si titi eni pe fowo sowo po pelu iyawo yi kejo gbe igbe aye irorun igbe aye to nitumo kejo gbe awon kan rere se to je pe ko ni si eda laye kan ti o so wu pe eyan kan bayi lo nse nkan bayi
0: ti o ni yan sita
2: ti o ni agbajowo la fin soya toko ati yawo ba fowo sowo po ninu ile ko ni se en to ma laarin won laila se be nde ba so fun pe yawo lo fowo ile ile ni
1: o no be mo pe awon okunrin kan wa ti won gbon won gbon ninu won gbon nita won ti wo sakun wi pe olohun bukun aya won ju won lo won wa sumo
2: igawo baruku ti won
1: won fi owo ti won leyin gbogbo nkan ton se ni won ba won se to je pe ewon elomi ma ro pe ode ni won bi pe obirin yen ti lori won sugbon awon ni won gbon ju nitori pe won ti wo wi pe lowo lowo bayi ba se nsoro yi o odo obirin yi ni olohun ko idi to de si nkan ki se nipa ipa Olorun lo ma decide en to ma se o da koko eyan ni dada sugbon to ba bare ninu ipo wi pe iyawo e lo Olorun da oro idile yin si ogbon to ba lo le ma fi gbadun owo yen to ba de se pe tori ko lowo ko ma lo o ti aseyori yin o ti felomi ni
0: o ti sita
1: ni nitori na awon okunrin ti won ba gbon to ba ri pe Olorun bukun iyawo won a fowo ti leyin bonya business lobirin yen se to fi se ni wa ma ri okunrin yen to ma ba won se igba yen le ma ri okunrin yen to pe won fe ma monitor buwo yen se wole bawo ni won se se kon ma sowo yen ba se
0: se ko ti ni dabi pe adadi wa emi sa mo lewo ki lo de te n to pe pin ju
1: iyawo na to ba ti ni wa pe ohun ni iwa ohun de fe alaafia ohun de fe ki aseyori ohun ko pe o ma submit sowo okunrin yen nigba to ba ti wo sakun okunrin yen pe ki se pe o fe ma je lo fi topinpin nkan o ri pe bo se ma lo siwaju ni a tun ma bere iyawo mi bawo ni ka se se iru obirin yen na ma dun ni sugbon to ba ti di pe boya okunrin yen topinpin o de ti ri pe oye bayi la le wa nbe o ti fi ogbon ogbalumokoro yi o ti yo pamo ti ko se mo ko mo iru obirin ya ma sera pamo
0: lori n ta n so yi atiko ti to eje play re in play ti dokita ibukun awokisuka ti won so nipa pe bobirin ba lowo lowo joko re lo okunrin to ba ma fe gbudo ni iwa boya ka wa farabalẹ yanan na nton so daada ko le ya won ara le inu mi o si dun na igba ta ba play kini yi tan fona yi tan ki e kin ba le ti ero okunrin bi meji meta ti won pe ka mo bo ti ri lara won pe e gbo oju wo le yin fi wo le e mo yi kuro nbe o ohun te gbo e nisin yi ohun ni ohun dokita ibukun awosuka enyo
5: Man is what? Respect. The order in a home makes the man the head of the home. The balance sheet or the balance in your bank account does not affect the order, which is why you have to choose the husband right. So whether you have more money or you don't, the head of the home is still the head of the home. And if you have more money, then what becomes critical? Attitude. Is how you then handle the situation of having more. You know, you might want to give your husband, you know he needs money, he doesn't have money. Don't wait for him to come and beg you or ask you for it. You can just put money beside the bedside table and he knows the money is there for him. You have shown him honor and respect. You can move money to his account without saying one word because you want him to have the liberty to do things. If you're the one paying your children's school fees and he used to pay, you don't pay. Give him the money, let him pay. Why? You're trying to maintain the order in your house and maintain his respect for his children. If there's a time to honor him more than at any time, is in that season. Why? Because he's not just vulnerable to you, he's vulnerable to people outside that are looking inside, who are looking for excuses to tell him, Shay, your wife has spoke to you like that just because you don't have money. He's dealing with that as well. So you need to help your husband to help yourself by creating an environment where he's confident, he's comfortable, he's respected. Even if he upsets you, that normally you would respond to, in that season, please don't. How do people feel embarrassed about disrespect? It's because of how you make other people see them. So when you are in that situation of financial, it's delicate. You must be careful. When you want to marry a guy that you know naturally you're going to be financially stronger than, you have to be sure the man is strong enough in his character and in his nature to handle it. Sometimes it's not the woman. Sometimes it's the man and his inability to handle the fact that you have that independence and he reacts. So a lot of care, a lot of attention, a lot of respect. Because you know what is your game. You want to keep peace in your home. Don't ever make money rule in your home. Make it a tool in your home. And how do you make it a tool? It serves your purpose. It doesn't matter whether it comes from A or B. Because the Bible says 1 + 1 = 1. God can choose to give money through a...
0: So, Ebono Fiso Shugban... In terms of po, eri pe o pin sori sirisi ni
2: won yan na to bere won yan na to kun
0: aha eja mu lati bi ti won ti so npe bo ba mo npe olowo lowo du eni ti o fe fe lo gege bi obirin wa eni ti yo ni agbara ati iwagidi ti o le se kini ti o fi le gba awon kankan mora se bo niyan se fe meni ti o lagbara ti o si le gba awon ruwa ba mora
1: ibi ti a fi so wi pe ni igba ta ba jo ndo re po ni ojo ona asiko fun wa lati mora wa daada ni nitori pe eni to ba fe to se po fe lo gogo itoku aye e pelu te wa ni asiko lati jo do re ke mo iwa ara yin ko to di pe e mura yin lo iwaju boya ijoba abi iwaju pepepe fe lo se igbeyawo e ma de ri pe olowo po ni aye ode oni opolopo awon odo wa ti won ba ti ri okunrin tabi obirin won ni wo pe ah igbawo la si mora a fe settle down ni a fe fera wa ni won o ni asiko lati mo ara won lati mo iru iwa eni ta pade loni e je ki so fun yin olorun nikan ni o le je ke yan mo iwa eyan eni ti eyan ba n ba rin gan to ba fe fi iwa pamo fun yan o ma fi iwa pamo sugbon at least e ba si jo rin na awon nkan kan ma wa to ye pe efi ni wa o si ma ru jade iwo to ba je pe o fe mo iru eni yen ni nkan to ma wo niyan pe mo fe study eni yi mo fe mo iru iwa to ni o ni nkan to fi se pataki niyan yi pe ni igba ti a ba pade ara gege bi odomokunrin ati odomobirin ta ni ipinu wi pe a fe fera wa asiko lati mora wa ni awon asiko akoko lati mo ara wa wi pe iru eyan wo leni yi ojo to ba pade e ko ni se iwa buruku si e mo ti soro kan lori eto ri arabirin yen o ti pinu na kan pe ohun mu arakunrin yen lo si odo awon obi ohun ni opin ose oro wa si oro laarin won si so pe ni igba ta won ti jo nbere yen n kokon so ninu okun ohun wi pe arakunrin yi fi kokon pamo fun ohun sugbon gba to lohun ma ran lowo ojo yen won ko jo nsoro ni ru awon se nsoro bayi o kan ti ohun ni wi pe ah oro ta won so ti so jibinu keke o ti ti ohun o laya ohun ja ohun wo wi pe ah ah kini nkan to sele to ba ah oni ah iwo lohun o seun oni ni ohun o ba ba soro mo ni okunrin yi ba bere si ni wa o bere si ni be ohun lo ni rara o so na be mo nkan ti won o fi fe ra do ni
0: queen mother aje christy queen mother so kan won ni pe iyan mo mo wa ara yan ti yan ba wa ni oju ona to ba jo nse ore ndore to jo ndore o si so kan lekan ko to di pe mo play nta play lekan pe awon mi wa to se pon atanfe abi bo lo ti pe
2: alatanfe
0: bo lati fe meni tin tan ni ibere mi nitori pe gege bi oro arabirin ta nsoro yi se mo po didi so pe oko ohun ti ri ohun be ko to di pe ohun je o fun aha pelu oro ti iya ibukun awosuka na si so si won bere si ni so pe bo ba lowo joko re lo o ko ni ko di na ko to so fun ko to di pe send the account le se mo pe in to so yo papo mo n talabirin lohun se sibe sibe ma yi si wa insecure ki wa lo fe se gangan arin sibi ele ati rin ju arin sohun ele ati rin ju ki wa la fe se gangan in this situation
2: sori ni ti tarakunrin o ni se pelu iwa danimo re to ba je pe pelu gbogbo ti obirin se won ti so won ni pe e joko e soro npa e sori ninu ibasepo koda ninu ore sore gan ohun to ma je ki okun ibasepo ko yi ko de gun gan o ni pe ka soro npa e ko pe oko e ko soro npa to ma wa tu wa gbe joko me won ti se tele gan na ti soro nipa e ti o tu wa yi pada a je pe iwa e ni afi ko fi suru ati adura ko fi kun to ba nse
0: ko fi suru
2: be ni suru atu kun suru ni
1: afi to ba je pe mo fe kuro
2: be ni ka won mejeji do lo fun igbani ni moran kan wa awon to tun ni mo to le gba won nimoran lati yanju oro to wa le nitori pe die die o lawon oro kan to ti sele to je pe emi omo emi obirin mi ti lo si lori nkan ta nso ni oko ni manage account yawo olorin ni gbogbo ise to nwole fun yawo account oko lo nwole fun oko si miss ma o si na owo ni na kuna ilu ni bi bara yawo o le so ni ta fe anybody to fi de oju pe yawo yi o padanu emi re ni pe mi o fe tori o popular
1: aye mo
2: to ba so ba ki gbe sita pe oko mi lu mi nkan ba isele gbogbo aye ma gbe ko fe soro sita titi to fi bora e pa to mi e fi bo si
0: se ko be oro yi fe dabi pa sumo obirin lori eto pe obirin la e je ka so tokunrin na se mo kan ma pin kan ni mental health gege bi okunrin a mo pe awon lori iwa eleda ti da won ni da ori in ta ba si pe lori a ki fin se kini a fi n tele a si n se basubasu bokunrin bo na ti mo n fi tori awon ibe kokunrin pe wa lori eto pe bo ba je pe ipo ori to leduwa fun won si won ri bi se so ti yeyin bo na ti mo ri lara won eni ti ru e na ba si ti sele si inu mi ibadun to ma le pe bo na ti jo gbe po iru ti iru pe nija bayi ba sele ninu igbeyawo tabi ninu ibanidore ti won bo na ti jo se ba how did they and do it gege bi okunrin e je n pe number ta okunrin mo fe ko pe e dakun e pe wa wole how do you feel bele bawo lo ti mo ri lara yin to ba je pe e liyan won ko sagbara lati se se ori
1: se ojuse abi o ti se yin ri bawo le se yanju sa yen
0: awon ni mo lero pe awon na le ba wa gbarabirin yi ni moran to to lasiko ta wa yi awa nso ti wa ko ba won soro bo ba je pe ti ba baba soro ti oro na o si ko se so re nko kila fe se si 0916 893 1000 tabi 0915 3 lona meta 4893 tabi 0911 3333 that is 3 lona merin 893 oro yi o ma ni kan wa sensitive o je nkan elege a fe so ni so pe ka rabirin ko kuro ni ile oko re a si le ni pe ibi to futa pe lori ka fi tele sugbon a tu wa le so pe lori n to sele yi karabirin yi wa so re enu se oro mi ti ye yin ba tori mo yin fe ka farabale foju sunukun ka fi wo oro yi en yo gege bi agbala so fe oni n to fe so lori e
2: oni bere kan ti mo fe bere mi ra kun mo do le ba da
0: gege bi agba tan je
2: bi agba bo gangan lara ta se ma mo pe eni yi lo iyawo ni lowo
0: jo kolo
2: tan so fun won
1: se ti ri nkan to nje wi pe eyan ni lowo
0: e je mu ipe hello
6: hello
0: ah inu mi dun e kuro abi e ka san oruko yin ati bi ti e tin pe wa ah e dakun e tu wa pe e ipe on lo nre ra won e mo binu 0916893 1000 tabi 0911 3 lono Mary 893 tabi 0915 3334 893 bo lo ti mo ri lara awon okunrin eyin baba wa to ba je pe ipo ori un ah ori bakan
1: hello
0: hello
6: hello ma
0: e kuro e ka san
6: opolo yo ni joba
0: amen
6: e sọlọrun lo soro seri ipile lo jajunu te wi ti olorun ba ti je ipile gbogbo yin tan so yen to gbe sare ife to je ti olorun ohun lo le mu yen ju e ti omo ti oko ba ni ife ti awo ni ife won ti mo olorun abuse buse so ojo olorun ni gbogbo e ti wa ta ba ti pada sibe suru ni wa yen ju e
0: suru
6: amọ ni ni yen
0: e seun
6: oro olorun ohun ni o le yen ju e
0: e seun ese o baba wa 0916893 1000 e dakun eyin okunrin bo lo ti mo rin lara yin te ba ti bara yin ninu irufe isele be bo le ti sese ti le o daru tori eyin le le ba wa gba labirin ni moran o 0916893 1000 tabi 0911 3333 893 tabi 0915 3 lono meta 4893 queen mother Aje Christy bere ibere kan.
1: E
0: je n gbele ina. Hello. E ti wole o hello.
6: E ka kan mo.
0: E ka san o oruko yin ati bi ti e tin pe wa.
6: Oruko mi ni Oluwaseun.
0: Oda e ba wa gbohun soke.
6: Oruko mi ni Oluwaseun.
0: A tin gbo yin.
6: Lati ibi Ope.
0: E seun.
6: E gbo mi mo.
0: A n gbo.
2: A n gbo yin.
6: O ni o
0: ipe on rera won ni e mo bi no 0916 893 1000 tabi 0911 3 lono Mary 893 baba wa eyin baba wa e pe wole ke ba wa gba rabirin yi ni moran bo le iko ti se tori oni okunrin lo mo bo ti mo bo ti ri lara arabirin ti lohun gbiyanju tohun mo gege bi ogun ori o so so siori gangan ni koko 0915 3334 893 Queen mother n gbadun yin o
1: ohun ti a n so lo ki ipin yen to wole lekan o ni wipe bawo ni won ma se mo igbe obirin ni olowo
0: hello e ka san oruko yin ati bi tin pe wa e seun baba wa e seun
6: etele
0: yes sir
6: ohun yin ka je o
0: amen
6: ohun yin jo pa o
0: amen
6: se ni oro yi ọkùnrin lè ká gba obìnrin nímọ̀ràn ẹyin obìnrin náà lè fẹ́ gbà nímọ̀ because tí mo sáà bá sọ tí o bẹ̀rẹ̀ bíi àtúnlẹ̀ àti abẹ́rẹ́ lè fẹ́ ní ara wa ni mo fi ọmọ ọ̀dọ́ náà fi ọgbọ́n sí obìnrin yẹn tó bára ẹ̀ ní pòsíṣàn tó bára ẹ̀ yẹn tó bá fi ọgbọ́n ọlọ́run ló kù tó máa lò kò dẹ̀ síbi tí ọ̀gbìn kàlẹ́ abẹ́ o kò tẹ̀ gbà pé gbogbo ọjọ́ náà bá ṣe ọlọ́run ló ṣe fóun a dẹ̀ fi o ṣe mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé ó sọ fún mi pé situation yìí náà ló ṣe rí ọkùnrin tẹ̀sán náà lórí bẹ́ẹ̀ ní ilé wọn àwọn méjì wọn jọ ń ṣiṣẹ́ níbi kan náà iṣẹ́ báńkì wọn wá dá ọkọ̀ dúró ìyàwó ṣe ń bá ṣe lọ nígbà tó yá ọkọ̀ máa ń sọ fún mi pé àwọn tọ́lá oṣù jẹ́ kó wà níbi iṣẹ́ nítorí tó ń ní ojú má bàtí tó mú ni wọn wójú àlọ́wọ́ ọkọ̀ ìyàwó òun kí ọlọ́run sí fún ìyàwó òun nítorí tòun ni. Ìyẹn ni pé ọkùnrin yẹn fún rẹ̀ ó ti jà. Ibi sọkọ bá ní ìyàwó náà ló ní, bí ẹ̀ bá ní ọlọ́run ìyá ọkọ náà ló ní. Ẹyin kọ́kọ́ ló ṣẹlẹ̀, bí àwọn kọ́kọ́ ti ń ṣẹlẹ̀ kẹ́kẹ́ fún wọn ṣàkíyèsí. Orí pé kí wọ́n da sọ fún nípọn lẹ́ẹ̀kan wípé nígbà pẹ̀pẹ̀ tó bá ti níbi ibi àwọn wà lójú bàbá ti ń fẹ́ra lójú káti wà lójú ọ̀nà yẹ káti máa ṣàwọn àkíyèsí kankan kankan kan. Bí àwọn ọkùnrin ni mo ṣàkíyèsí tó lọ́wọ́ di Adéwà sọ fún mi di àjèjì fún obìnrin yẹn nísìnyí. Ṣùgbọ́n kò bẹ Ọlọ́run ọdún ti bàjẹ́ kó gbà kó gbà kó kàn bí sùúrù ṣe kó lè tún máa gbàdúrà tí Ọlọ́run kí wọ́n máa gbórí ẹ̀ sókè.
0: Ẹ ṣeun bàbá wa ẹ ṣeun gidi gan ni. Wọ́n láwa obìnrin náà lágbà nímọ̀ràn ni pé ọkùnrin bó bá sọ̀rọ̀ á dàbí pé wọ́n ń gbè sẹ́yìn ara wọn. Sọ ọgbọ́n Ọlọ́run ni kó lò. Ẹ tún lè pè o, ẹ pè wá, ẹ dákun 0916893 1000 bóyá ẹnu mi ló sì sáré púpọ̀ 0916893 1000 tàbí 0915 3334 893 tàbí 0911 3333 893. Queen mother, bó náà tí mo mọ̀ pé bàbá ò kárí ìjàre ìyá ló kárí inú ilé
1: yìí. Ṣe rí nǹkan tí à ń pè ní ọ̀rọ̀ ó máa ń polówó ara ẹ̀ ni. Tí èèyàn kan bá débi bíi lónìí nísìnyí tó bá yẹ pé ẹni tí Ọlọ́run fún ní burújí ni láì jẹ́ wípé bóyá ó sọ̀rọ̀ wípé ó ní à mo níye báyìí nílé mo ṣe kò bá jẹ́ wípé ṣòkòtò péńpé ló wọ̀ ẹ máa rí nínú ìwùwà ẹ̀ àti ìdúró ẹ̀ bọ́lọ̀ ṣe ṣé nìyẹn kò ń ṣe nǹkan tó ṣe sí pamọ́.
0: Hello, ẹ dákun, ẹ bá wa yín tí ẹ fi ń gbọ́ wa sílẹ̀ tàbí kẹ kúrò níbẹ̀.
1: Ẹ sún sẹ́yìn kúrò níbi ẹ̀rọ tẹ fi lọ ètò yìí.
7: Hello.
0: Ẹ ṣeun orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
7: Ẹ káàsán.
0: À ń gbọ́ yín ẹ káàsán.
7: Ẹ ra mọ̀.
0: Yes sir.
7: Lórí program mi mọ̀.
0: Bẹ́ẹ̀ni sá, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
7: Kẹ́rí, in every situation, there is opportunity for every woman to prove that pé òun lówó lọ́wọ́. Then ẹ bá ṣẹlẹ̀ in family ọkùnrin ò ní fẹ́ túra sílẹ̀ láti jẹ́ kí ọkùnrin ẹ máa gorí òun ẹni hà. Ṣé ẹ gẹ́tì mi mà? So a jẹ́ kí ọkùnrin ẹ máa react unnecessarily láti dín ní agbára obìnrin ẹ lórí ike. But in everything, the foundation is very important. Bàbá kan sọ tó bá ti kí fẹ́ kò sí nǹkan tó bìrìn ẹ lè ṣe kó lè tọkùnrin ẹ lọ́rùn. So the foundation of everything is love. Because the love among them will help them to live together without any pay. Ìyàwó mi ló ojú mi lọ, òun ló ń ṣe gbogbo, òun ló gbọ́ everything. Tó bá ti sí ìfẹ́ àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run, it will keep on kind of hard more injury or most of the injury in the family.
0: Ẹ ṣeun. Àwọn ní ìfẹ́, ìpìlẹ̀, ìpìlẹ̀ yìí náà ni àti ìfẹ́.
1: Àpín
0: mọ̀dà, ó yà torí ìjọba àkókò.
1: Ìpìlẹ̀ yẹn ó ṣe pàtàkì. So gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ wípé owó àbí ọ̀rọ̀ ó máa ń polongo ara ẹ̀ ni. Ní ìgbà míì gan kò ń ṣe wípé bóyá
0: ẹlòmíràn. Ẹ jẹ́ sáré mú. Hello.
7: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ, orúkọ yín àti ìjẹ tí ń pè wá. Ẹ káàsán.
7: A ti ní ìbálò ṣe yí ló sọ̀rọ̀.
0: Ẹ ṣeun bàbá ṣe yí.
7: Ẹ̀rù ló bá máa sọ àtọmọdé ìdèmí. Ìfẹ́ ọmọ kókó. Kò sí pé ìyàwó ló ọpọlọ ọkọ ló ju ìṣòro lọ. Tọ́ bá ní ìlara wọn. Ọ ní kí ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ fi mọ́.
0: Là ń gbọ́.
7: Kò sí pé ìyàwó ló ju lọ. Ọkọ ló ju lọ gbogbo ilẹ̀ àti ayélujára. Tí ìyàwó bá lówó dáadáa, kó bá lówó dáadáa.
0: Ojú òpó ń jápọ̀ ni o kò dúró dáadáa. Hello, ẹ kúrò lẹ́, ẹ ká sọ orúkọ ní àtúntí ẹ ti ń pè wọ́n pàpá. Hello, hello, ẹ ti wọlé o. Hello, hello, ẹ ti wọlé o. Hello, hello, à ń gbọ́ yín, ẹ ti wọlé pàápàá. Hello, hello, ẹ ti wọlé, à ń gbọ́ yín. Ojú òpó ń jára o, kí mọ̀dà torí ìjọba àsìkò ẹ̀yin o, ẹ sáré bá ń kẹ bá ń tójú kan. Ó ṣe pàtàkì nínú gbogbo ohun tá à ń sọ látàárọ̀ yìí, òun náà ni ìfẹ́ àti pé ipò kíkó. 89.3 FM Ọkọ tèmi ò yí padà o, á tèmi tọ́pẹ́, Akínkòólé ẹ̀ wọ́n tún ń pè ṣùgbọ́n ojú ọjọ́ wa ń sáré, ẹ mọ́ bínú. Ọkọ mi ò yí padà o, tèmi tọ́pẹ́, Akínkòólé ẹ̀, Ayakin ló sọ pé láṣẹ Èdùmàrè títí ọ̀sẹ̀ tí ń bọ̀, wọn mọ̀ nífẹ̀ẹ́ nìkankan ni wa ṣàwátì o, ó dàbọ̀.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Àwọn kẹ́hìndé ọmọ ṣídú síta, àwọn eléwúrẹ́.
0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan.

mú kíyìn ẹ̀ka alẹ́ ẹ̀sìnkúṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹ wa lóńdé sí ti ìgbọ́ yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọ́mágbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbẹ̀ avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu tẹ́wọ́gba ibùdó ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ oní mílíọ̀nù méjìlá dọ́là pẹ̀lú àfojúsùn àwọn okòwò kéréje-kéréje 1,500. Àjọ Petron ń pàṣẹ àyẹ̀wò àwọn mítà ilé epo lẹ́yìn ìkìlọ̀ àjọ NMDPRA. Ìwé àbá ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ gúnlẹ̀ sí ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àwọn aṣòfin ti ṣe múra wíwọlé ìjókòó ilé. Àjọ tó rí sí ètò ìdánimọ̀ lórílẹ̀-èdè tí a mọ̀ sí NIMC ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àbó wà fún àwọn àkọọ́lẹ̀ ìdánimọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti tẹ́wọ́ gba kíkọ́ ibùdó ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ oní mílíọ̀nù méjìlá dọ́là pẹ̀lú èròǹgbà láti pèsè ìmọ̀ ẹ̀rọ ètò ẹ̀kọ́ ni àti àtìlẹ́yìn ìdáṣẹ́sílẹ̀ fún ó kéré tán 500 àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bíbẹ̀rẹ̀ okòwò tó tó 400 níye àti okòwò kéréje-kéréje tó tó 1,500. Ààrẹ Tinubu ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe ọ̀hún lè ti ilẹ̀ Kòríà ṣúgbà rẹ̀ ẹni yóò ṣètò ìrólágbára fún ẹ̀ka ìdáṣẹ́sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àlàyé lè tó fi dórí àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé. Nínú àtẹ̀jáde kan tó jáde lónìí láti ọwọ́ ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì fẹ́tọ̀ ìròyìn àti ìlànà tẹ̀lé ààrẹ ẹ̀yìn Ọbáyọ̀ Ọ̀nànúgà, níbẹ̀ ni ààrẹ ti láǹfààní àti sọ̀rọ̀ lórí àwọn ipa pàtàkì tí ibùdó ọ̀hún yóò kó. Lọ́bẹ̀dẹ̀ àlàyé wípé ibùdó ọ̀hún ni yóò lòdì dídásílẹ̀ ní agbègbè Idù nílùú Àbújá.

orílẹ̀-èdè wa Nàìjíríà àti àjọ European Union tí a mọ̀ sí EU ló ti ṣe àtúnṣe akitiyan láti ṣètò ìrólágbára fún ìbáṣepọ̀ ìwọléjáde pẹ̀lú àwọn ìgbésẹ̀ láti yanjú àdéhùn ọlọ́jọ́ pípẹ́ àárín àwọn méjèèjì. Àdéhùn náà ni wọ́n gùnlé lọ́dún 2016 eléyìí tó jẹ́ àfojúsùn ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè orílẹ̀-èdè yìí ìyẹn àmbásádọ̀ Bianca Odumogu Ojukwu àtẹni tí ṣe kọmíṣọ́nà fọ́rọ̀ abẹ́lé àjọ EU ìyẹn Magnus Brunner nílẹ̀ New York. Odumogu Ojukwu ṣàlàyé ipò orílẹ̀-èdè Nàìjíríà lórí ìbáṣepọ̀ náà fún ìdàgbàsókè àti àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ń bẹ lókè òkun. Nínú èsì tirẹ̀, Brunner sọ̀rọ̀ lórí pàtàkì àdéhùn fún àǹfààní ìwọléjáde láàrin ilẹ̀ Nàìjíríà àti àjọ EU. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde lẹ́yìn tó jáde lónìí láti ọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì fẹ́tọ̀ ìròyìn fún mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn Magnus Ese nílùú Abuja. Ìpàdé ọ̀hún ló láǹfààní àti sọ pé ó wáyé gẹ́gẹ́ bí ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin eléyìí tó jẹ́ ti United Nations General Assembly lẹ́yìn ti ṣe tó wáyé ní olúlu ilẹ̀ United Nations. Ẹgbẹ́ àwọn onílé epo lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Petron ti pàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ìjákèjádò orílẹ̀-èdè yìí láti ṣe àyẹ̀wò àwọn mítà ìta epo. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lẹ́yìn ìkìlọ̀ tó wáyé láti ọ̀dọ̀ àjọ tó rí sí gbígbọ́n àti pípọ̀ epo lórílẹ̀-èdè yìí lórí àìta epo lọ́nà tó tọ̀. Ààrẹ ẹgbẹ́ náà Billy Gillies Harry ló sọ eléyìí lónìí pẹ̀lú àlàyé lórí ìpàdé pàjáwìrì àwọn olóyè ẹgbẹ́ ọ̀hún tó wáyé lánàá látàrí àìta epo lọ́nà tó tọ̀. Ó pàrọwà sí àwọn onímọ́tò láti máa wo ojú mítà lásìkò lè tán bá ra epo kán dẹ̀ ṣe bẹ́ẹ̀ béèrè fún rìsíìpì tó bá fi sanwó kí wọ́n mọ oye epo nílé tí mọ́tò wọn máa ń gbà àti ìgbà tí epo ọ̀hún tí ò bá pè. Ó sọ̀rọ̀ lórí àwọn lẹ́yìn tí wọn yóò jọ láǹfààní láti ṣiṣẹ́ lórí ìgbésẹ̀ náà. Àtúnṣe ìwé òfin tí wọ́n ń gbèrò fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ iná ti láǹfààní àti tari sílé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àgbéyẹ̀wò àti ìbuwọ́lù gẹ́gẹ́ bí àwọn aṣòfin ti ṣe múra láti bẹ̀rẹ̀ ìjókòó. Ìwé àbá náà ló dé láti ọwọ́ ẹni tí ṣe akọ̀wé ilé aṣòfin àpapọ̀ lónìí láti mú àtúntò dé bá ìwé òfin ọdún 1999 fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ yóò wà láyé tirẹ̀. Lẹ́tà náà iná fi ṣọwọ́ sí ẹni tí ṣe abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Right Honourable Adébọ̀ Ògúndòyìn. Àtúntò yìí ẹni ìrètí wà wípé yóò fi àyè lẹ̀ fún àwọn ìpínlẹ̀ tó nífẹ̀ẹ́ sí níní ọlọ́pàá tiwọn tí oye àwọn ìpínlẹ̀ lè tí wọ́n bá dẹ̀ nílò tó bá tó tọ́dẹ̀ buwọ́lu àbá ọ̀hún pẹ̀lú yíyanjú gbogbo àwọn ìgbésẹ̀ tó tọ̀. Àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan lè tẹ̀síwájú láti ní iléeṣẹ́ ọlọ́pàá tiwọn ní ìbámu pẹ̀lú òfin. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn rẹ̀ fún ìrólágbára ètò sọmọ bíbí pẹ̀lú ìmúgbòrò níní àti ìpèsè ètò ìlera tó dáńtọ́ jákèjádò ìpínlẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lónìí nípasẹ̀ ẹni tí ṣe akọ̀wé àgbà fún iléeṣẹ́ ètò ìlera lábọ́dé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn dókítà Muhyideen Ọlátúnjì lásìkò ìpàdé ẹlẹ́ẹ̀mejì lọ́dún lẹ́yìn tó jẹ́ ti àwọn tọ́rọ̀ kan tó wáyé ní Jọ́gọ̀ nílùú Ìbàdàn. Ọlátúnjì sọ̀rọ̀ lórí 50 million naira tí ìjọba ìpínlẹ̀ yìí ti yà sọ́tọ̀ fún ìrólágbára iléeṣẹ́ náà lọ́dún 2026 pẹ̀lú àwọn ìgbésẹ̀ míì lẹ́yìn tó ti wáyé pẹ̀lú àlàyé lórí àwọn ìgbìmọ̀ onídàgbàsókè ní gbogbo wọ́ọ̀dù tí ń bẹ ní ìpínlẹ̀ yìí fún ìmúgbòrò ìtanilólobó lórí ètò ìfètòsọ́mọ bíbí. Àjọ tó ń rí sí ètò ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NMIC ti tako ìgbésẹ̀ tó tako ètò ààbò nípasẹ̀ nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NIN.
àti àwọn àkọọ́lẹ̀ míì. Àlàyé yìí ló di mímọ̀ nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ ẹni tí ṣe adarí ètò ìròyìn iléeṣẹ́ ọ̀hún nínú alàgbà Káyọ̀dé Adégòkè lónìí nílùú Àbújá. Adégòkè fèsì sí fọ́nrán kan tó ń lọ káàkiri ojú òpó ayélujára lórí títà àti fífi léde àkọọ́lẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé irọ́ pátápátá tó jìnà sóòótọ́ ni ọ̀rọ̀ náà. Ó sọ̀rọ̀ lórí gbogbo akitiyan àjọ ọ̀hún láti dáàbò bo gbogbo àkọọ́lẹ̀ àti ààbò NIN ẹnìkọ̀ọ̀kan. Agbẹnusọ àjọ NIMC náà ṣàlàyé wípé irúfẹ́ ìròyìn yìí lè dá ẹ̀rù sọ́kàn àwọn ènìyàn wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí máa ṣàmúlò ojú òpó àjọ náà fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nọ́mbà ìdánimọ̀. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí. Amúwá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti tẹ́wọ́ gba kíkọ́ ibùdó ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ onímílíọ̀nù $12 pẹ̀lú èròǹgbà láti pèsè ìmọ̀ ẹ̀rọ, ètò ẹ̀kọ́ni àti àtìlẹ́yìn ìdáṣẹ́sílẹ̀ fún ó kéré tán 500 àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́, bíbẹ̀rẹ̀ okòwò tó tó 400 àti okòwò kéréje-kéréje tó tó 1,500 níye. Wá fún yín pé ẹgbẹ́ àwọn onílé epo lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Petron ti pàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí láti ṣe àyẹ̀wò àwọn mítà ìta epo. Àmọ́ wá fún yín pé àtúnṣe ìwé òfin tí wọ́n ń gbèrò fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ iná ti taari sílé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àgbéyẹ̀wò àti ìbuwọ́lù gẹ́gẹ́ bí àwọn aṣòfin ti ṣe múra láti bẹ̀rẹ̀ ìjókòó. Lákòótán, amúwá fún yín pé àjọ tó ń rí sí ètò ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NMIC ti tako ìgbésẹ̀ lé tó tako ètò ààbò nípasẹ̀ nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyún NIN àti àwọn àkọọ́lẹ̀ míì. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́mi Sọlá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́fẹ́ tó wa létí lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, ọ̀run ayọ̀ lásùn.

0: ẹjẹrú tọmọ lórí ètò oko tó dariwo níbi tó lùgbẹ́mi ga yóò ti máa parí àwọ̀ láàrin lọ́kọ̀láya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀ tọ́dún lórí ètò oko tó dariwo lọ́lùgbẹ́mi ga ọmọ́tọ̀ṣọ́ yóò ti máa yanjú ẹ̀. Olúgbẹ́mi ga ọmọ́tọ̀ṣọ́ ṣàṣàgbéra lẹ́kọ̀ òdìdé kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ògòrí àgbàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè pé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdán náà ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹ́mi ga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ ẹ̀ mọ̀ pé ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò Apostle lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

onílé mo bòdè kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mo bòdè ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tóun náà wọ̀ ló tí ò bòdè ó dẹran àmúbọ̀ ọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹ̀bẹ̀bẹ̀ tó ti ń bẹ̀ káyó tó máa bẹ ọ̀wàwàwà tó ti wà kí èèyàn ó tó máa wà. Ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yájóyàájò ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí òkiri gbígbẹ kábíyèsí rẹ ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ó tóbi tóbi tóbi ọ̀run ò gbà ọ́ ó gágágágá ọ̀run ò gbà ọ́ ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ bó o ṣe ga tó bó o ṣe gùn tó bó o ṣe fẹ̀ tó ó náà lọ́run ò ṣe gbà ọ́ bọ́run ò ṣe wá gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yóò gbà ọ́ ò wá fọ̀run ṣe lé ó fi ayé ṣe àpótí ìtìṣẹ̀ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ̀ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ìwọ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ìwọ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá òhò gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rù ń bà mí olódùmọ̀rẹ̀ àló tó fi ń ṣàgbára gan kò yé èèyàn mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́ o. Àmọ́ dáyé mo bá là lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́ o. Egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbè iṣẹ́ rẹ ni olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ẹ̀rọ ń bà mí ṣe olódùmọ̀rẹ̀ ìwọ ló ń fọba jẹ ìwọ náà ló tún rọba lóye ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe fìlà fún o ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé ń ṣe kábíyèsí fún ìwọ náà lọ́ba kan ṣoṣo tó jẹ́ wípé òun sọ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo kò sí security kan ti ń sọ ìwọ olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba.

ẹ̀rọ̀ bàmí olódùmarè. Òun tó fi ń ṣagbára kò yéèyàn. Ìwọ ló gbé ni níjà kẹrù ó bo níjà o. Ò bẹ́ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo aráalé lójú ni ọ́. Ṣèbí wọ ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ sí ò tójú Fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bọ adágún omi pupa. Kábíyèsí rí olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ ló lójú iná, alápá iná, ẹlẹ́nu iná, ọlọ́wọ́ iná, gbogbo ara rẹ̀ kìkì dá iná ni o. Ìwọ gan ni náà jó nínú olódùmarè. Ló fi jẹ́ wípé bó bá wù mí òun mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá ṣètún wù mí mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná o. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin. Ìwọ náà niná ti ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rọ ń bà mí olódùmarè. Ẹ̀rọ ń bà mí olódùmarè. Kábíyèsí rẹ Ọlọ́run. Àdádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí o ìwọ ló ń tì í. Bó bá wù ọ́, ó ṣì tẹlòmí. Bó bá ṣètún wù ọ́, ó ti tẹlòmí. Tí ó ṣe bàbá lẹ̀ tí ó bí ọ́ lè rè. Ta ni yóò àádọ́ lẹ́jọ́ olódùmarè? Kábíyèsí rẹ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Láyà àjẹjọ nígbà mò ń dágbére lórí ètò yìí, mo ní bó bá dò ní ò ká tún jọ pàdé ni. Ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ ń ṣe kí n má tàn yín, àbá ni mo dá. Ọlọ́run ọba mi òkè ló bá ń jù ú lóhun tẹ̀. Ṣé kí n má tàn yín o? Láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀, ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà, Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú o, àwọn kan la kù. Lára àwa tá a kò wáyé, àwọn kan ń bẹ, wọ́n ń tọrọ kú fún wọn ni. Àní lára àwa tá a kò, àwọn kan fún alára tiwọn làwọn ń tọrọ kú fúnra wọn. Ẹ̀yin wọ́n bí mí léèrè pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀. Ìdí tó fi rí bẹ́ẹ̀ kò yé mi náà o, àmọ́ o, mo rántí ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ ẹnu Ọlọ́run ni. Olóhun ó ṣàánú fáwọn tóhun ó ṣàánú fún ni o. Òun ó fi orí ọ̀fẹ́ òun hàn fún àwọn tóhun ó fi hàn fún. Ló fi jẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM. Àti gbogbo ẹ̀yí tẹ̀ ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú la rí gbà o. Ṣé kí n má tàn yín? Ewúrẹ́ ilé ń wo alápàtà mi bí kó kú ni, àgùntàn ọ̀dẹ̀ ń wo alápàtà mi bí kó rọ̀run ni. Èèwọ̀ tọ́mọ ẹ̀dá yé ń wo àwọ̀jù òkè mi ni bí kó dá lápá o. Orí ẹ̀yẹ ní ń kẹyẹ ẹyọ. Ọ̀tá ní ń dọ́mọ ẹ lókùn, àwọn wọn ń dà lóró o. Àwọn wọn ò ní kó lè ó wá jà, àwọn wọn ò tún ní kó ló kó wá mú. Àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹyẹ o. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀. Ó gbà pọ́npọ́ lọ́wọ́ òní pọ́npọ́, ó fi fọ́ ọmọ òní pọ́npọ́ lórí pòpòpò tó ní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ òní pọ́npọ́ gbọ́dọ̀ gbìn. Kábíyèsí rẹ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Lójẹ́ ní Tolúwa nílẹ̀, ayé àtẹ̀kùn rẹ̀, ó ti fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun o, ó sì ti gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí? Ta ni yóò dùn bí mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí ò gbé ọkọ rẹ̀ sókè sí asán tí ò sì bá wọn búra ìtàn. Òun ni yóò rí

0: ṣálẹ̀ tòní ò ṣe àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ báwa náà ṣe wà. Àlàáfíà kọmọ abáyín bí. Ẹjẹ́ mọ́ kí n kú iṣẹ́ àtàárọ̀ lọ́lọ́ olódùmọ̀ rẹ̀. Ọlọ́run ọba mi òkè yóò kó dé ìgbìyànjú gbogbo wa ládé àní ṣàṣe dànù láṣẹ olódùmọ̀ rẹ̀. Onílé apá ọ̀tún ẹ dákun ẹ tètè lọ́ba ń ké sónílé apá òsì. Kẹ̀lé ó gbọ́kùn náà ó tètè sọ fún toko. Káàdán náà ó gbọ́. Kùn náà ó tètè lọ́rọ̀ fóòbẹ̀. Ètò yín dé ò. Ètò tẹ́ ti ń fojú sọ́nà fún ó ti gorí àgbàgbé lálẹ́ tòní. Kó tó dariwo lápẹ́ ò. Kó tó dariwo lètò. Ètò ni kó tó dariwo. Ní ìkànnì West Radio 89.3 FM pẹ̀lú olúgbèmígan Mọ́tòṣọ́ Yọ́ Radio Apostle. Àrọ̀ gbólóhùn bí ẹni rọgọ́ òlú yín rèé ọmọ ìyá àdúà ní kànlẹ̀kùn yín ni kòkòkò. Tọ́ òyẹ́ gbé rédíò yín sókè ò kó máa ké tantantan. Ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe ètígbọ̀ yín. Látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí, àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Samuel Adelere, òní ọlọ́wọ́ Bọ́tìnì fún sáà tá a wà yìí, àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí. Tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi olúgbèmígà Ọmọ́tòṣọ́ Yọ́ Radio Apostle is here again. Ẹ ǹlẹ́ ń bẹ ohun ojàre, ẹ kú kalẹ̀.
1: Àgbẹ̀ ló larọ́ àlùkò ló lọ sùn lékèlèkè.

ti mọ parí àwọ̀ láàrin lọ́kọ̀láya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi mọ́ aládùúgbò ẹni torí kò gbọ́dọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbémigan mọ́tòsọ yóò ti mọ́ yanjú ẹ̀. Olúgbémigan mọ́tòsọ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra lẹ́kọ̀ọ́ dìde kó tún wá yanjú ẹ̀.

kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo kó tó di pákáleke, kọ́rọ̀ ọ̀hún ó tó di gbàṣgbòṣ. Ẹ̀dẹ́kùn ẹja yanjú ẹ̀ gbogbo àwọ̀ láàrin lọ́kọ láyà, láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin alájọgbé, láàrin aládùúgbò. Kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo, ẹ̀dẹ́kùn ẹja yanjú ẹ̀. Sẹ́yìn ti gbàgbé ni pé Ọlọ́run ọba mi òkè, ìfẹ́ ni ó kọ́ rẹ, ìfẹ́ ló sì fẹ́ ká fi máa bára wa ṣe. Ló fi jẹ́ wípé ètò igan kó tó dariwe ètò Ọlọ́run ni, Ọlọ́run ọba mi òkè ló mọ̀ gbé kalẹ̀, torí ìbá méjì kọ́ o, ká fi lè máa gbé pọ̀ ní ìfẹ́ àti ní àlàáfíà ni. Ẹyin o, ètò kó tó dariwo ni o. Bọ́rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú àwọ̀ bá ti dórí ètò yìí, ẹ̀dákun ẹjọ́, Ọlọ́run yóò lọ́wọ́ sí, torí pé ìṣe Ọlọ́run ni. Àwọn adùn ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí, àsòro ṣe bí èyí tọ́lọ́run ò mọ̀ ń parẹ́. Kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. Ẹ̀dákun ẹja yanjú ẹ̀. Ẹ̀yin wo gan wọ́n fẹ̀tọ́ yín dùn rí? Ẹ̀yin wo gan wọ́n fọwọ́ ọlá gbá lójú? Ẹ̀yin wo gan ni wọ́n yàn jẹ o? Ètò yín rèé o, kó tó dariwo. Bàbá rẹ̀ tá à ń yàn jẹ, tá à ń fọwọ́ ọlá gbá lójú. Ẹ̀dákun bó bá ti sáré kàbàkàbàkàbà torí ètò yìí, ó di dandan, ó máa gbẹ̀tọ́ rẹ̀ padà. Ẹ̀yin o, ẹ̀ńtà ń rẹ jẹ, ẹ sì rẹ lò míì, wọ́n mọ sọ páwọn làwọn lò ní. Àwọn tó lànà dà ẹ wá wí fún mi ó jẹ́ ẹ ń tẹ́lẹ̀ bàṣù bàṣù, ẹlẹ́yìn lẹ́nilẹ̀, ẹ̀yin wo. Ọlọ́run ọba òkè ló nílẹ̀ ó jáé. Ọ̀làfin máa ń sọ wípé ẹ̀dákun ẹja ṣe pẹ̀lẹ́ o, ìdímèrè sọ gígùn kó mọ́ bàágùn kí aládi. Ètò kó tó dariwo ètò fún àwọn tá à ń pọ́n lójú ni. Ètò kó tó dariwo ètò àwọn tá à ń ni lára ni. Àwọn tá à ń rẹ jẹ. Ẹ̀yin, bọ́rọ̀ wọ́n bá ti dórí ètò yìí, ẹ̀dákun wọn ó gba ẹ̀tọ́ wọn padà. Ló fi jẹ́ wípé èmi ò ní bẹ̀rẹ̀ ètò yìí láì kọ́kọ́ kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn, bí n bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè tán, ẹ̀tí mo sì gbé òṣùbà ràbàǹdẹ̀ fún Ọlọ́run ọba mi òkè. Wọ́n ó kí àwọn èèyàn o, àwọn ọmọdé ó bàjẹ́. Àwọn tí wọ́n gbárùkù tì wá lórí ètò yìí tí wọ́n bá wa fọwọ́ tì lẹ́yìn tí ò fi wó o. Kábíyèsí o, mo ṣí fìlà forí adé bá mi, Olúbàdàn ọtílẹ̀ Ìbàdàn. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arúsàwánu. Bàbá Kádé ó pẹ́ lórí o. Kírùkẹ̀rẹ̀ kó dọkẹnimọ̀ yín lọ́wọ́ nílẹ̀ èé. Àwọn aláboyún ilé yóò mọ bíwẹ́rẹ̀. Àní nílẹ̀ èé o, àwọn àgàn wọn ó mọ tọwọ́ àlàbóṣù. Èkó ó mọ kébí Èkó, ẹ̀yẹ ó mọ kébí Ẹ̀yẹ. Àwọn ọmọ èèyàn gan yóò mọ fọ̀n bí ọmọ èèyàn. Àwa nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Tọ́ bá mi Arúsà wánu, fèjì yín bá ti ń já, ọmọ yín ni o, Rédíò Apostol, ò ní ń pè bàbá ní ń kí bàbá. Tọ́ ẹ ṣeun ìgbà gbogbo bá mi. Tọ́ ó dáná o, ẹ jẹ́ kí n máa fi orí adé kí gbogbo àwọn bálẹ̀ bálẹ̀. Ẹ jẹ́ ń kí àwọn olóyè ní ilẹ̀ Ìbàdàn. Àwọn ọmọdé ó bàjẹ́. Gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn, gbogbo yín pátápátá, òní mo kí o.
esa ko be se nti ale la se olodumare ojo oni ti yin o ki gbogbo eyin bale bale eyin oko ilo mo fi pa mi aderoju timoti mo fi ki gbogbo eyin bale bale ile badan atile atoko gbogbo yin patapata mo ki onido ti ilu ido mo ki yin o bale mo ki gbogbo eyin ko ko to dariwo nile loko leyin odi e mo seun e ni sasete lase olodumare gbogbo eyin te wa nile okere lase olodumare e kore oko dele e ni kona bi efin o lase olodumare won ni gbagbe awon temi awon onimo nipa eto ofin awon onimo nipa eto idajo gbogbo yin patapata mo ki eyin sanu sanu eyin adajo to mo yun gbenu karahun mo ki yin o opolo yin koni daru alekun ogbon alekun imo alekun oye la se olodumare a eku ifomo niyan se emba ni mo dupe lowo yin melo mo fe so melo mo fe ka koro mo ti dodo yin ni e ti ba wa to pase re ni lana to fin ko ne baje fun yen la se olodumare to gbogbo eyin agbofinro mo kiyin o eyin ore mi dpo gbogbo mo kiyin o eni sise o la se olodumare gbogbo eyin eso alaabo to fi mo eyin ko amotekun e seun seun mo dupe gan ni lowo yin gbogbo eyin alase nile yi o kiyin o eyin ta gbodo mo dako lori afefe mo kiyin be se nti aleyin ojo oni tiyin lase olodumare to beeni won oni gbagbe momo ti a nikane mama ajinrere obinrin Lilian ba de mo si mama e ti bere daada lase olodumare e pari e sibi to da o on te fi n wo Olorun eso ni babe je to oya o eto ko to dariwo o bere ba se kowe re lale toni lẹ́yìn ta ti kí gbogbo àwọn ikọ̀ ọmọ jò bàjẹ́ tán ẹ jẹ́ ká dàbàrà bo ṣẹ̀kẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí mọ́ pọtọ̀ fún ẹ̀ẹ́lẹ̀ ní yọ̀ọ̀yọ̀ọ̀yọ̀ ṣe rántí ṣe gbàgbé o bẹ́ẹ̀ bá sì ti gbàgbé ẹ dákun ẹ jẹ́ ràn yín létí ebi aroko tì sí o náà là á fà bọ́ sí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ níjẹjọ orí ẹ náà láàmọ tẹsíwájú lónìí o àbẹ ti gbàgbé ni ọrọ arábìnrin kan tó sáré wá sọdọ wa ká gba òun ká gba ọkẹ àwa yìí sólùgbàlà ọlọrun nìkan lọba tí ń gba ni ó lọrọ tóun ń gbé wá yìí ó ti ga jẹmí òun lọ o ṣé ọ̀dọ́ tí a lọ wá fẹ́ sọ kalẹ̀ sí oníbẹ̀ẹ́ni ó dà náà sọ kalẹ̀ a mọ̀ wípé bó o bá ti sọ ọ́ síwájú wa ọlọ́run ọba òkè náà ni ó bá wa gbé e lárábìnrin yìí bá tẹnu bọ̀rọ̀ rẹ̀
Oloko on lo mo fe yin ohun je o. Oloko on fe fi ajun la je gbe. Oloko on o fe so ohun pada si ese aro ni. Nibo ni ko on o ti bere irin ajo aye ohun. Gba mo se awo arabirin ohun na fin daada. Mo ri pe mama yin na ti gbojo lori ke a lo asele eyan ba se ni ke yin o wo yo ti bimo to bi meta si merin mama la go melo loko yin wa fe le yin data eyin nigba ti o tenu boro oni boya tori ko hun o ti romo bi mo tutu ijoko ojo tori pe ngba mo kokko ri mama on tin soro pe oko ohun fe lohun da sita mo ri pe la go melo se mama eleegun oni ti bimo to bi meta merin wa se tin bimo tele awon ni yo ti bi to bi marun mefa gan pelu ha mama yi tenu boro o bi ku se pa bi o be se kun o salaye eyi to kangun sojo ti e se bi won si ni agbejo enikan da agba osika oni won peru won eku ti mo wa wi pe be ba ti ko ejo wa sojo ti abaun awo so tun so si la wa o mo babi kankan je ni a tono wa di oro hun daada debi to lapere a wa gba otito be mu eyin na ko mo wi pe boro ba ti dele baun o ti ni se pelu eyan meji ni o kere tan eyan meji bi o ba ju meji lo enyo be eyan ba se fe mu ki oro hun ko ni tumo ni ilana titan imole se eyan o pe akoko eyan o pe ekeji o mama e rojo ti e ama o ju gbogbo e lo akese oko na ha nigba toko mama yi de eyin ko yi gegede gbina o alaare jo agba nkan gbe nkan anu a se ki ma ton yin pepe e gbo mo pan o.

0: wọn kò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mùràánú gbà, èyí tí ìjọ Mùràánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábẹ́ omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù, ayérayé Ọlọ́run àánú gba ọpẹ wa. Adúpẹ́ ọ̀sẹ̀ tó kọjá, adúpẹ́ ọ̀sẹ̀ tá a wẹ̀, adúpẹ́ gbogbo ìgbà láti gbà tá a ti bẹ̀rẹ̀ prógráàmù. Ọlọ́run ẹ̀yin mọ̀ ni, ó ní ẹ ṣeun àná, adúpẹ́ lónìí o, ẹ ṣeun ìgbàkúùgbà, ẹ ṣeun ọjọ́ gbogbo. Olúwa dúpẹ́ ní gbogbo ọ̀nà, adúpẹ́ lórí gbogbo etí tó ń gbọ́ prógráàmù, adúpẹ́ lórí àwọn alákòóso iléeṣẹ́ rédíò tí ó ń gbóhùn wá sáfẹ́fẹ́. Mo dúpẹ́ lórí gbogbo ilé tí wọ́n ti ń gbọ́ prógráàmù. Olúwa gba ọpẹ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìtúsílẹ̀. Ọlọ́run tú àwọn kan sílẹ̀. Wọ́n dẹ̀ ń pè wá, wọ́n ń sọ ẹ̀rí ńlá pé ńgbà táwọn gbọ́ báyìí pé bẹ́ẹ̀ ṣe nìkan ṣe táwọn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pé àwọn dẹ̀ ń rí ẹ̀rí. Yìí jẹ́ ká mọ̀ pé Ọlọ́run dá sí prógráàmù. Olúwa gba ọpẹ́ wa. Ní ti ẹ̀ṣẹ̀, Olúwa dáríjì wá o. Because a bá sọ pé àìsí ẹlẹ́ṣẹ̀ bíbélì ní rọ́lá nǹkan olódodo kan sí nínú wa. Nínú gbogbo eléyìí tó bá rú mẹ́ṣẹ̀, Olúwa dáríjì wá. Olúwa dáríjì wá. A tún wọnú prógráàmù lọ lónìí. Ọlọ́run àánú ó yẹ mọ́ bá wa lọ. Gbogbo etí tí ó gbọ́ wa lónìí, etí náà Olúwa ẹ̀rọ lágbára. Tí ọ̀rọ̀ náà bá ti ń gbé tí ọ̀tún wọn wọlé, má jẹ́ kó gba tòsí, jẹ́ kó ṣiṣẹ́ agbára. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristì Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Mo ṣe máa ń sọ, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń pè mí. Ìyẹn jẹ́ kí n mọ̀ pé prógráàmù yẹn pé ó relevant lórúkọ Jésù. Ayé tẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi yẹn náà yóò mọ bá gbà mú. Iléeṣẹ́ rédíò tó ń gbé wa sáfẹ́fẹ́, mo gbàdúrà nítorí tí náà pé iléeṣẹ́ yín yóò mọ bá gbà mú. Gbogbo àti olóòtú ètò àti iléeṣẹ́ àti olùdásílẹ̀ iléeṣẹ́ lórúkọ Jésù. Ayé gbogbo yín yóò mọ bá ìgbà mú. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀. Tí bí ètò tí a fẹ́ ṣe lénìí, mo sọ láti bí 2-3 weeks ago pé mo wà nínú àdúrà kan lọ́wọ́lọ́wọ́. Season of restoration, ìmúpadàbọ̀sípò inú ẹ̀ ni mo ti máa gbàdúrà fún wa lónìí. Mo ń gbàdúrà nínú 1 Samuel 30:18. Ó lè ká. Ní tó wà nínú ẹ̀ náà ni pé gbogbo nǹkan tí àwọn ọ̀tá tí wọ́n gbà lọ lọ́wọ́ Dáfídì, gbogbo ẹ̀ pátápátá ni Dáfídì gbà padà láìkú kan. Ó béèrè lọ́wọ́ Ọlọ́run ṣé kò lé wọn, Ọlọ́run ni kò lé wọn. Ọlọ́run sọ pé ní bíbá yóò bá wọn, ó ní gbígbà, ó ní yóò gbà wọn padà. Mo wá ń sọ lálẹ́ yìí, gbogbo ìwọ ọkàn tó gbọ́ mi, gbogbo nǹkan tí àwọn ẹni bí àwọn àkàyàn àwọn ọ̀tá tí wọ́n gbà lọ lọ́wọ́ rẹ lórúkọ Jésù agbára Ọlọ́run àlàyé, kó gbà padà fún ọ. Gbogbo ohun tí wọ́n gbà lọ lọ́wọ́ rẹ pátápátá, gbogbo ohun tí àwọn ọ̀tá tí wọ́n ti gbà lọ, kòkóbìrì kákáká àìlè rọbí wa ìsìnkà. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ohun tí wọ́n ti gbà lọ yẹn lórúkọ Jésù, kọ́run kó dá padà fún ọ. The power of restoration, agbára ìmúpadàbọ̀sípò. Ìwọ ọkàn tó ń gbọ́ mi yẹn ni o, a ó mú ọ padà bọ̀ sípò. In tó ń sọnù lọ́wọ́ rẹ yẹn, ó rí he, Ọlọ́run ó fún ọ padà. Kìkì dá pé kò gbàgbọ́. Tó o bá gbàgbọ́, Bíbélì ni tá a bá gbọ́, tá a gbọ́ràn, ó lájèrè ilẹ̀ náà. In tí ẹ̀mí Ọlọ́run bá mi sọ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́, ìwọ tí a gba nǹkan lọ lọ́wọ́ rẹ, ìwọ tó ti ṣòfò àsìkò. Àwọn àsìkò nínú ìwé Joel, ó láwọn nǹkan tí ewéko, tí ewé ẹyẹ ti jẹ, àwọn jewéjewé, àwọn nǹkan tí wọ́n ti jẹ, irú eléyìí tàbí irú mi. Ó ní gbogbo ẹ̀ pátápátá lòun ó ra àgbà yẹn padà fún wa. Lórúkọ Jésù, ìwọ tó ń wò mí yẹn, torí àsìkò mi mi nílé rìn jìnnà lórí ẹ̀. Lórúkọ ńlá Jésù, mo gbàdúrà fún ọ. Gbogbo ohun tó ti sọnù lọ́wọ́ rẹ yẹn, kọ́run kó dá padà. Ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristì Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Mo ṣe máa ń sọ, orúkọ mi náà yí padà, èmi ni wòlíì obìnrin. iya afin obi se san tola se ye mi si number mi no de yi pada 08059008415 08059008415 back on up mo se man so e je ko ma towo san bi ago meji si ago merin loruko jesu gbogbo wa laura anugba a wo nu anu lo olorun o baba da majemu anu iran de ran iwo to n gbo mi yen loruko jesu olorun a ba wa da yo ba wo na da o si ra anugba oruko mi o yi pada o emi na ni iya afi obi sesan ti gbogbo aye mo si mama mo ra anugba ire o
2: ayo mi ti de oluwa o
0: Wa yore de iwo leri kan ninu ijo mura anu gba Christ Home of Glory l'Olorun tin dapira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe l'Olorun se wole awon ide nja oniro binu je fofayo nibi ipade oloso ose yi t'Olorun gbe kale lati pase woli Olorun alaye prophet Estola se obi sesan mama mura anu gba ni gbogbo ojo bo Thursday pelu akore Dahayo, season of joy. Nenu ijowa. Mura anugba Christ Home of Glory. SW/130B. Omefofon Street. Opposite Balogun Borehole. Okeado High School Junction. Off Joyce B Road. Okeado Ibadan. Adua oro ne lati agogo mejo oro. Titi di agogo mewa abo oro. 8 a.m. to 10:30 a.m. Iwona ma abo wapo lono eleda are soro ni gugu oro joto. Yo to lo si bisi ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki won na wa rerin ayo ogunloko iranse olohun ni mama mura anu gba yo ma koso ti sise iranse elo elo 08059008415 ipade to se yi o gbodo ma si nbe o iwo la anu kan ti o rerin ayo

tó ẹ jẹ́ kí n mọ̀ kí wà káàbọ̀ padà láti ojúde lọ́hùn-ún tá a ti lọ rè é kàn sí màmá Mùráánú gbà. Tọ́ ọ̀rọ̀ náà rẹ o, ọ̀rọ̀ rẹ láti gbọ́ látẹnu màmá yìí, ọ̀rọ̀ láti gbọ́ látẹnu wòólì Ọlọ́run aláàyè tọ́lọ́run lò fún ìran tá a wà yìí o. Bàbá ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn ìtumọ̀ àlá. Ọlọ́run fún àwọn kan, àwọn kan lálàá, wọ́n la àwọn òmọ̀túmọ̀ rẹ̀. Ọ̀nà Ọlọ́run fi gbé àwọn kan kalẹ̀ wípé àníṣẹ́. Ẹlọ́mọ bá ń túmọ̀ àlá fún àwọn tí wọ́n mọ ìtumọ̀. Ṣé kí n má ṣìtàn yín o? Ẹ dákun ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn èèyàn ń dojúkọ nílé ayé, ṣèbí àtinú ẹ̀mí la ti parí ẹ̀. Bí nǹkan tó dá bá ṣẹlẹ̀ sí èèyàn nú ayé, ẹ̀dákunú ẹ̀mí la ti parí ẹ̀. Bó bá ṣèkò díẹ̀ káàtó, bírú ẹ̀ náà bá ṣẹlẹ̀ sí èèyàn, iṣẹ́ tá a parí látinú ẹ̀mí ni. Tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti mọ ńlá bí àlá. Àmọ́ ń gbà tí àwa mọ ìtumọ̀ rẹ̀ ń kọ́ tí ó sì ṣẹ̀ tí ó túmọ̀ rẹ̀ fún a. Ọ̀nàfà ò ẹlòmíì ti sọ̀rọ̀ nù. Bẹ́ẹ̀ pẹ̀lú náà lẹ́lòmíì ń kó sínú ogun. Ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lálẹ́ tòní. Àdúà abala méjì ni láṣẹ Olódùmọ̀rẹ̀. Gbogbo èrè tó tọ́ sí yín. Ẹ ní sọ́nù o. Ẹ̀yin tẹ́ wá tún ń gbọ́ mi bákan náà. Lágbára Olódùmọ̀rẹ̀ ẹ ní bọnú ogun. Ẹ pe màmá o, ẹ pe màmá sórí fóònù nọ́mbà wọn. Nọ́mbà màmá rè é, ẹ mú bírò yín àtẹ̀wé ẹ kọ́lẹ̀. Màmá ti níbẹ̀ bá fẹ́ pa wọn, ẹjẹ́ ó jẹ́ ọwọ́ ọ̀sán bí aago méjì sísàlẹ̀ síbi mẹ́rin. Ìgbà tí wọ́n lórí ọ̀fẹ́ láti gbé ìpè yín nù. Nọ́mbà wọn rè é o 08059008415. Ẹjẹ́ ń pè fún yín lẹ́ẹ̀kan sí. 08059008415. Nọ́mbà màmá Mùráánú gbànú. Ẹ̀yin náà ẹ pè wọ́n kí wọ́n ti ẹ̀ súre fún yín. Tọ́ ó yá o ẹ já mọ̀ tẹ̀síwájú o nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ lálẹ́ tòní. Ẹ dákun ṣe sáà ti wá nǹkan fìdílé. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ rẹ̀ ẹ fìdílé nǹkan. Bẹ́ẹ̀ bá sì ti á wà lórí ìbùsùn yín, ìyún náà lé èwọ̀. Ẹ sáà ti yín rédíò yín sókè kó mọ̀ kí tantantan. Ọ̀rọ̀ ta lẹ́ tòní tá à ń bá bọ̀, ó mọ̀ lágbára pọ̀ torí pé lálẹ́ tòní gangan wọn ó ṣe ojú abẹ́ ń kó. Gbogbo ayé ni ó sì rí ohun tá a ṣe tí ilé fi jóná o.

Hey, ẹjẹ́ kí n mọ́ ṣe àdúà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ tòní. Ẹ̀mí mi ṣàdúà fún yín nínú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi lálẹ́ tòní o. Ìgbéyàwó yìí tó ti ń dùn. Ìgbéyàwó yìí tó ti ń lárinrin. Ohun tí ó dàlẹ́ yín rú. Ọlọ́run ọba mi òkè kò ní gbà láàyè láti mọnú ìgbéyàwó yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi lálẹ́ tòní tẹ́yìn ò tí ì ṣègbéyàwó. Ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ní lè parí ẹ̀ láṣẹ olódùmọ̀rẹ̀ ẹ̀ ní tẹsẹ̀ bọ́ o. Ẹ dákun gbogbo ẹ̀ tẹ́ bá ti bímọ tí wọ́n ti ń súnmọ́ àti ṣègbéyàwó. Ẹ dákun ẹ bá ń pè wọ́n sídìí rédíò. Wọ́n nílò láti gbọ́ ọ̀rọ̀ alẹ́ tòní. Ń ṣe mí bí kí n gbé ohùn àwọn tí mò ń sọ yìí kí n gbé jáde. Kẹ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ọkọ arábìnrin yìí. Kódà kẹ́ ẹ jorí àrùn. Ẹ ní mọ̀ gbà tómi ó mọ̀ bọ́ lójú yín. Àmọ́ ó ṣe ni láàánú n ò ní lè gbóhùn rẹ̀ jáde. Torí bá méjì kọ́. Ẹ̀tẹ́yìn ò bá fẹ́ kó bàjẹ́. Ó ní bá a ṣe ń ṣe. Torí pé ipò tárákùnrin tí mò ń sọ yìí wà lọ́wọ́ yìí. Àfi bí èèyàn ò bá fẹ́ kí ayé rẹ̀ kó nítumọ̀ mọ́, lèyàn ó gbé òun rẹ̀ jáde. Ta ni àwa mọ̀ tó mọ arákùnrin yìí ó, tí ó wà mọ́ gbọ́? Mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ o. Ọ̀rọ̀ kan náà sì ń bọ̀ sórí afẹ́fẹ́ láìpẹ́. Ìrìn àjò ó ní mo wà lónìí. Ni mo tún ti gbọ́ ganananananananana lórí aago mi. Ta ni ń pè mí? Ẹ dákun ṣé kó tó dariwo nu? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ọkọ mọ̀ ti nà yàwó pa. Ọkọ nà yàwó pa kí a ló dé. Ẹ dákun ṣé ká mọ̀ bọ̀ ni àbí bò ni ká ṣe ṣé? O ní ẹ farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ ṣàlàyé fún mi. Ká mọ̀ tí ń bẹ́ ńlẹ̀ náà. Wọ́n ní débi pé wọ́n ti gbéyàwó lọ ṣọsibítù báyìí. Ǹjẹ́ kí a ló a ṣẹlẹ̀? Wọ́n lọ́kọ na ìyàwó rẹ̀. Ó kọ́kọ́ já sí o. Torí ìkíni. Torí pé àníṣẹ́ jẹ́ ń súnmọ́ tó ti yé yín báhun. Torí àwọn ọmọ kéékèèké ti ń bẹ nídìí rédíò. Tí àwo sì sọ wípé ẹ dákun. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní látijọ́ yìí, ó rẹ̀ mí lónìí. Ẹ jẹ́ ń fara ń sinmi. Ohun tó wá bà mí nú jẹ́ ń bẹ̀rẹ̀ o. Wọ́n ní arábìnrin yìí, ó sì wà ní inú oyún lọ́wọ́lọ́wọ́. Ọkọ̀ ẹ sì ná. Wọ́n ló ti wà lọ síbítù báyìí. Mo bèrè, mo ní ṣó ti bímọ fún un rí? Wọ́n lọ́mọ mẹ́ta gan ti ń bẹ ńlẹ̀. Mo ní ẹ kàn sí mi. Irú kí ni ń ṣẹlẹ̀ nù gbéyàwó gan báyìí o. Ẹ jẹ́ ń ṣàdúà lẹ́ẹ̀kan sí fẹ́yìn tẹ́ tí ìwọ nù gbéyàwó. Ànírìn àjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ní lè parí ẹ̀.
ọlọ́run ọba mi òkè òní jẹ́ tẹsẹ̀ bọnú rẹ̀ o. Ẹ̀jẹ̀ wọn padà sórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Lẹ́yìn tárábìnrin rojọ́ ti ẹ̀ tán, aránṣẹ́ pe ọkùnrin. Ìyún ọkọ arábìnrin yìí, òun náà sì wá oyọ̀jú sí wa. Láyé mi, mo ti ń fi ọ̀rọ̀ wá ọkùnrin lẹ́nu wò. N ò tí ì rí léyìí rí láyé mi o. Mo bi arákùnrin yìí léèrè ọ̀rọ̀, ó sì ń sọkún. Kéèyàn máa wo bí ọmọ éké. Ibẹ̀ mo mọ̀ wípé ṣé náà ti jó arákùnrin yìí báyìí. Kí mo bí léèrè, kí a ló fà á? Ìyàwó rẹ wá, ó ní o fẹ́ rẹ òun jẹ. Àwọn jọ ṣiṣẹ́ ni lóòórọ̀, ó wá tó àsìkò yìí, o fẹ́ ti òun síta. Kódà ó ti ẹ̀fẹ̀sùn kàn án wípé o ti ń gbóbìnrin wọlé o. N tí ì fulẹ̀ ọ̀rọ̀ mi, arákùnrin yìí sì ń sunkún, àfi bí ọmọ kékeré. Èmi gan wà emotional. Ibẹ̀ ni mo ti ní interest láti gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí o. Olóhun ṣe àṣìṣe láyé òun. Òun sì mọ̀ wípé àṣìṣe léyìí òun ti ṣe náà o. Ìjẹ́ kí ló a ṣẹlẹ̀? Ìjẹ́jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ìgbéyàwó tá à ń sọ yìí, ó ti ń lọ bí ọdún bíi mẹ́rìnlá báyìí o. Ìgbéyàwó ọdún mẹ́rìnlá. Kábíyèsí olódùmarè. Arákùnrin bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bó ṣe mọ arábìnrin èyí tó fẹ̀ yìí o. Oníṣe bí iṣẹ́ kan lòun ń ṣe. Iṣẹ́ tóun sì ń ṣe òun bóun ó bá ṣe tóun ò ní farapa. Iṣẹ́ tóun ń ṣe bóun ó bá ṣe rí àṣe jèrè láyé. Àfi kó jẹ́ pé òun àtobìnrin kan làwọn jọ ń ṣe. Ẹ̀yin fẹ́ mọrú iṣẹ́ ọ̀hún, ẹ̀dákùn ẹja gbénu ṣìṣẹ́gbẹ́. Olóyèrè yìí gan ló fà á o, tóun fi wòyí pé kóun ó tètè ṣègbéyàwó. Torí pé yóò dà kó jẹ́ wípé bó bá ti jẹ́ pé iṣẹ́ tóun yàn láàyò. Gẹ́gẹ́ bí ohun tí ẹlẹ́dàá òun ràn òun wáyé wá ṣe nílò obìnrin, kàkà kóun ó kàn lọ gánwọ́ mú obìnrin kan, òun ò ṣe kúkú fẹ́ ìyàwó, káwọn ó sì jọ máa ṣe. Ìyàn ẹni tí iṣẹ́ ọ̀hún yé o. Ó ní láti paṣẹ ọ̀rẹ́ òun kan lòun fi mọ arábìnrin yìí. Òun sì bèrè lọ́wọ́ ọ̀rẹ́ òun pé bó larábìnrin yìí o. Ó ní níwọ̀nba tí ọ̀rẹ́ òun mọ̀ nípa rẹ̀, ó ṣàlàyé fún òun. Ṣèbóhun tọ́rẹ̀ òun mọ̀ ló sọ fóun. Òun kan tó kàn yìí òun bẹ̀, òun ni wípé bàbá arábìnrin yìí kò sí mọ́. Àmọ́ ìyá arábìnrin yìí, ìyá wà. Àmọ́ ìyá ní ìpèníjà. Kí ni ìpèníjà tí ìyá ní o? Bẹ́ẹ̀ bá fẹ́ bá ìyá sọ̀rọ̀,
ẹ̀ṣẹ̀ ṣẹ̀júwe ní ìlànà tí ó fi yé mọ̀mọ́ ni. Ọ̀rọ̀ mi ò yé yín. Màmá ò ṣe bẹ́ẹ̀ fi taratara gbọ́rọ̀. Sọ́rọ̀ mi ti yé yín báun. Ó ní àmọ́ nǹkan kan lòun fura. Gbarapùnrin èé fẹ́ sọ̀rọ̀ yé. Omi sì tún lérò rò lójú ẹ̀. Ẹ dákun kò ṣe ohun tó ṣẹlẹ̀ sí èèyàn. Ẹ̀jẹ̀ ń sọ wípé nínú ìgbéyàwó tó jẹ́ wípé kẹ́ ẹ tó lọ́kọ tẹ́ ẹ níhun, kẹ́ ẹ tó láyà tẹ́ ẹ níhun tí ò ti kọ́kọ́ farahàn. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, a ní ìfẹ́. Ìfẹ́ fọ́jú àbí bó lẹ ṣe mọ́ ń pè ó. Ìfẹ́ ò fọ́jú. Ìfẹ́ kúfẹ́ lẹ ní oje. Arákùnrin yìí sọ̀rọ̀, ó sì ń yomi lójú. Ó níbi tó yẹ kóhùn ó ti kíyèsí ọ̀rọ̀ kóhùn ó tó fi arábìnrin yìí ni wípé ó ń bèrè mọ̀lẹ́bí. Kò rẹ́nì kankan tọ́ka sóhun o. Àwọn ẹ̀gbọ́n rẹ lọ́kùnrin lóbìnrin kọ́. Kò ń kó jàbèlè oníkálukú ní ṣe ti ẹ̀ ní. Ìró ò bá bùbá tan. Kò sí ìfẹ́ ní tààràtààrá láàrin wọn. Kí a lo òròpó afá mo bílè rẹ̀, ó ní kò yóò náà o. Ó ní àmọ́ torí wípé ìtísà ń bẹ lọ́kàn òun ni àyànmọ́ tóun yàn, iṣẹ́ èyí tóun yàn láàyò tóun ṣeun. Kóhùn ó sáà ti níyàwó èèyàn ẹni tó mọ̀ nípa rẹ̀. Ṣé bárábìnrin yìí, irú iṣẹ́ tóun ṣe lòun náà ń ṣe. Ṣáà wá sọ wípé ohun tárákùnrin yìí tó gbà lérò kò dàbí. Èrò rẹ̀ dà o. Àmọ́ bóyá ọ̀nà àti ìgbésẹ̀ tó gbé, òun ni kò ṣe tó. Kí n má fọ̀rọ̀ gùn. Ẹ̀yin kọ́ yìí, ó dẹnu ìfẹ́ kọra wọn, wọ́n sì gbà láti fẹ́ra wọn. Nìrìn àjò wọn bá bẹ̀rẹ̀ ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, èyí tó lóyìnbó ń pè ní kọ́ṣìpù. Láwọn ṣe kọ́ṣìpù bí oṣù bíi mẹ́fà, wọn àjò pẹ́jọ oṣù mẹ́fà lọ. Ẹ̀yin ní kí ní jẹ́ kọ́ṣìpù. Ṣé ẹ ti gbàgbé ni pé kìí ṣe jọ ọkùnrin bá pàdé obìnrin lójú ọ̀nà náà wọn ó gbéra wọn sílé? Ṣèbí wọn ó kọ́kọ́ mọ́ jọ rìnrìn tọkọ tìyàwó? Ẹ̀pá afẹ́ fẹ́ra wa ò ká mọ̀ nípa ara wa ò. Òní wọ́n ń pè ń kọ́ ṣìpù. Ìrìn àjò téèyàn kọ́kọ́ rìn lẹ́yìn tí ọkùnrin ti dẹnu ìfẹ́ kọ obìnrin kó tó di pé wọ́n gbéra wọn sílé. Ẹ̀yin kọ́ yìí o. Ó ní nígbà táwọn rìnrìn ìrìn àjò jájọ mọ́ra wa sí, lòun mọ̀ ti kíyèsí wípé ó mọ̀ fẹ́ dàbí ẹni wípé ẹni tóun fẹ́ fẹ̀ yìí mọ̀ ju òun lọ. Àmọ́ òun lórí ọ̀fẹ́ láti bi arábìnrin léèrè wípé ẹ dákun o, ó yẹ mọjú orí wa. Ó ní àmọ́ ìgbà tárábìnrin yóò sọ ojú orí rẹ̀ fún òun tóun gbé sẹ́gbẹ̀ẹ́ tara tòun, òun rí wípé ó fi bí ọdún bíi méjì ó fi ju òun lọ. Àṣé kìí sọdún méjì? Àmọ́ tárábìnrin yìí sọ fún un nígbà tí wọ́n jọ wà ní ìrìn àjò jẹ́ mọ́ sí ká tó bẹ̀rẹ̀
kíkọ́ ilé èyàn ká tó ṣègbéyàwó. Nígbà tó ń gbọ́ kó fi ọdún méjì ju òun lọ, òun kọ́kọ́ fẹ́ wò ó wípé ẹni tó ju òun lọ lòun fẹ́ fẹ́. Bóò ni kóhun ó ṣe ṣe léèṣí? Ó ní àmọ́ o, òun kàn ró ni, òun ò ríro. Òní ṣe báyé ń ṣerú ẹ̀, kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀. Àti pé bó ṣe ju òun lọ yìí gan tún dà. Ṣèbí ohun táwọn jọ dàpọ̀ gẹ́gẹ́ bí àyànmọ́ iṣẹ́, ẹni tó tún ti lóye dáadáa ni yóò tún ṣe àǹfààní. Àyànmọ́ ọkùnrin yìí, òun ló jẹ́ lógún, ló jẹ́ lọ́gbọ̀n. Bí iṣẹ́ èyí ti ń ṣe bí ó ṣe mọ́ búrẹ́kẹ́, ìní ń bẹ lọ́kàn rẹ̀. Ṣé kì í mọ́tàn yín? Pọ́kọ ó kéré lọ́jọ́ orí síyàwó, ìyún yìí mọ̀ ọ́n ṣẹ̀ṣẹ́ pé àwòjọ ọkọ lọ kì í ṣogun o. A ti rí àwọn ìgbéyàwó báhùn tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìgbéyàwó òun sì ṣe dáadáa. Kódà àwọn ìgbéyàwó téèyàn fi ń tọrọ ìgbéyàwó ni. Ẹ̀yin kọ́ yìí, wọ́n wọnú ìgbéyàwó, wọ́n sì bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀. Oṣù àkọ́kọ́ dé, wọ́n wojú oṣù. Oṣù wá, oṣù kejì tú kànlẹ̀kùn kókókó. Wọ́n béèrè lọ́wọ́ oṣù pé kí ló mú bọ̀, ó tẹ́wọ́ sí wọn ni. Oṣù kẹta ìgbéyàwó wọn ṣe ṣẹnu o, títí títí tó fi pé oṣù méjìlá ọdún kan. Ẹ tí máa ṣamọ̀ tí mò ń pa bí ọ̀rọ̀, àníṣẹ́ wọn ò bímọ. Tọdún kan fi pé nínú ìgbéyàwó, kò sọmọ ń bẹ. Wọ́n á bi arákùnrin léèrè wípé tó fi pọ́dún kan gbáwọn ìgbésẹ̀ tó yẹ gbé ni. Oníṣẹ́ kóhun ó mọ́ tàn mí, ó lémi gan ò fẹ́ tàn. Ó lóhun ò tiẹ̀ ríro, torí pé kíni? Òun gbádùn bí iṣẹ́ àwọn ṣe ń lọ, torí wípé tóhun ò bá ní parọ́ fún mi,

Hey, aye dori kodo, aye leo, aye toto, aye akamara. Lẹ́yìn ọdún kan ìgbéyàwó, wọ́n lọ sọ́dọ̀ àwọn oníṣègùn òyìnbó. Níbẹ̀ gangan, òní wọ́n ti lọ rèé ṣe àyẹ̀wò pé kí ní ṣẹlẹ̀ rí. Àmọ́ nígbà tí èsì àyẹ̀wò jáde, níbẹ̀ ni ọkọ ti mọ̀ wípé ìyàwó tó ń fẹ́ ó ní fibroid. Fibroid kẹ̀. Bó ló ṣe débẹ̀? Nígbà tí èsì àyẹ̀wò jáde, fibroid tó wà ń bẹ̀ yìí, kìí ṣe ọdún kan, kìí sọdún méjì, kìí sọdún mẹ́ta ò tó ti wà ń bẹ̀. Ìyún ni wípé kan tó ṣègbéyàwó, ìyàwó ìgan ti mọ̀ kóhun ní fibroid. Kò sì sọ fọ́kọ tó fẹ́ fẹ́. Gbà wọ́n á délé, ọkọ lòun bílè rè wípé. Ó sì mọ̀ wípé ò ní fibroid ó. Gbogbo ògbà tá a fi rìnrin àjò mọ̀mí kí n mọ̀ ọ́ ká tó wọnú ìgbéyàwó, ó sì sì sọ ilé ìrí létí mi. Ó ní ló bá kúnlẹ̀ ní ń bẹ òun pé dákun mọ́ bínú. Bí n bá sọ, ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ fẹ́ mi mọ́. Ó lòun doríkodò. Tó, ó bà ní kò bàjẹ́.

oníbẹ̀ èèyàn ṣe ń ṣe. Ó ní ogun làwọn kọ́kọ́ tí ẹ̀ fi bẹ̀rẹ̀. Báwọn bá rí eléyìí àwọn ó rà á. Báwọn bá rí tọ̀hún àwọn ó rà á. Ṣèbọ́ Ọlọ́run kú ṣeun. Ìṣẹ́ táwọn ti ń ṣe. Ọlọ́run ti báwọn sáámi sí. Ẹ̀ ṣe ń yìí ti wà. Ó ní láàrin ọdún kan àwọn ti kọ́lé o. Táwọn sì ti ń gbélé àwọn, kódà mọ́tò ti wà. Ló bá di káwọn ó máa ra oògùn lọ́tún lóṣè láti fi máa wo fibroid. Ó lè yìí làwọn ṣe títí tí tọdún márùn-ún fi pè. Nígbà tí ìgbéyàwó àwọn tó di ọdún márùn-ún, tí ìyàwó òun ò gbọ́ pá tí ò gbọ́ po, àwọn tún gba ọ̀dọ̀ àwọn onídókítà lọ. Ẹ dákun, a ti lo oògùn títí tí oògùn òyìnbó kò ṣiṣẹ́ o. Kí là á ṣe? Oníbẹ̀ ni dókítà ló ti wá sọ fún òun wípé kò sí méní, kò sí méjì. Àwọn ò ní láti ọpúrétì kìíní ni o. Ó ní kí níyàwó òun gbọ́ sí. Ó tún tọ́ òkè, ó fojú gbà á. Ó ní láyé o. Òun ò ṣe ọpúrétìọ̀n o. Kò sí nǹkan tí dókítà ò sọ fún tán. Arákùnrin yìí ní gbogbo bí wọ́n ṣe ń ṣàlàyé fún. Bó ṣe ń gbé tí ọ̀tún rẹ̀ wọlé náà ní gbàtò sí jáde. Ìyàwó òun ṣàdó lórí pé àníṣẹ́ òun ò sọ operation. Gbà wọn abílẹ̀rẹ̀ wípé kí ló dé gan-an tó tiẹ̀ fi sọ pé ò sọ operation yìí. Ẹ̀yin kọ́ yìí. Ìyàwó òun ní láti ìgbà tóun ti wà ń kéke. Ó ní wòólì ti ríran sóhun. Kóhun ò gbọdọ̀ ṣiṣẹ́ abẹ. Ní generation tá a wà yìí. Wọ́n ò bá ti ẹ̀ fẹ́ bímọ ńkọ́. Tọ́rọ̀ òun tí ò fẹ́ lọ ní gerere. Ó wà ní wọ́n ti ríran sí ọ. Ó gbọdọ̀ ṣiṣẹ́ abẹ. Arákùnrin yìí ní kò sí ohun táwọn ò sọ fún ìyàwó òun tán. Ó ṣàfà kékọrí ni o. Wípé àfi tó bá jẹ́ kọ́kọ́ òun, ó fẹ́ pa òun lókù. Ni ó sọ pé kóhun ó ṣiṣẹ́ abẹ. Ẹ̀yin kọ́ yìí. Èyí gan-an ló mú kọ́kọ́ sọ wípé tọ́. Ìgbà ọ̀rọ̀ ti di wípé àfi tó bá jẹ́ kóhun fẹ́ pa lókù. Tóhun ò sì ní lọ́kàn bẹ́ẹ̀. Òun á bi ìyàwó òun léèrè pé kí làwọn ó wà á ṣe. Ó ní òun nígbàgbọ́ nú Ọlọ́run tòun o, torí pé òun mọ̀ pé kò sí tọ́lọ́run ò lè ṣe. Ó ti ṣe tàwọn kan ṣáájú tí tòun náà ò sì ní ṣòro ó ṣe. Ó ní ó sọ fóun pé káwọn ó sì mọ gbìyànjú oògùn wò. Lọ́jọ́ kan ó dé tí àdúrà àwọn ó gbà. Ó ní báwọn tún ṣe tẹ̀síwájú nínú ìrìn àjò àwọn rèé o. Kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀. Oògùn mọ̀ ti fẹ́ sọ àwọn di ẹ̀dùn àrùn ilẹ̀. Dókítà sì ṣàlàyé pé condition tí kìíní yìí wà bẹ́ẹ̀ bá tètè operate rẹ̀. Àfàìmọ̀. Kẹ́
kẹ́mi ìyàwó òun kó mọ́ lọ sí i. Àmọ́ bẹ́mi rí ò bá ní lọ sí ẹ̀rọ ògùn o. Àfàìmọ̀ kó mọ́ sì jẹ́ wípé ìyún gan ni ó jẹ́ orísun àgbàna fún yín. Lọ́rọ̀ tí dókítà sọ yìí, ó ti ẹ̀yẹ kí ìyàwó òun ó tún rò. Àmọ́ o, àníṣẹ́ bó ṣe gbé tí ọ̀tọ́ ẹ̀ wọlé, òun náà ló gbà tó sì jáde. Oníkẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún mẹ́wàá pè lẹ́yìn táwọn ti ra ọ̀pọ̀lọpọ̀ oògùn. Onígbà tọdún mẹ́wàá ó fi pé nínú ìgbéyàwó àwọn. Ìyàwó òun ti dàbí ẹni tí ó ń fọwọ́ nù la. Ẹni tó jẹ́ wípé ó ti rí rùmúrùmú nígbà táwọn ti gbéyàwó. Bóyá kìíní ọ̀hún ẹ̀jẹ̀ rẹ̀ ní mu. Ó ló ti gbẹ bí egun débi wípé ojú ti ẹ̀ ń ti òun gan nígboro. Pé a ti gbọ́. Ayó àmọ́ sọ wípé ìyàwó lágbájá rèé. Ó ló ń bẹ ìyàwó òun dákun. Wọ́n mọ̀ sọ mí lẹ́nu. Kí ló fẹ́ káyé ó máa sọ? Oníkóhùn ó tiẹ̀ tó máa sọ̀rọ̀ létí àwọn ti ń gbọ́. Oníbàwọ̀n bá ti ń lọ wájú báyìí, àwọn kan ó mọ̀ yín mú sáwọn lẹ́yìn ni. Ẹ̀rí ẹ̀rọ́kọ ẹ̀ríyàwó. Ẹ sì ríṣẹ́ wọn. Bí gbogbo ẹ̀ ṣe ń mì tìtìtìtìtì kìkùkù kẹ̀kẹ̀kẹ̀. Ṣé ẹ mọ̀ wípé arákùnrin òun ìyàwó rẹ̀ ló lò ní? Ẹ ti mọ̀rọ̀ àwọn èèyàn. Ẹ wò bọ́kan ṣe rí, ẹ wò bí ìyàwó ṣe rí. Ṣé ẹ rí ìyàwó rẹ̀ ńgbà kan? Ẹ mọ̀ bó ṣe rí ńgbà kan? Ó ti lò ó ní. Ó ní tí èéṣẹ́ kan, tí èéṣẹ́ méjì, tí èéṣẹ́ mẹ́ta. Ó ní etí òun ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Òun á bẹ ìyàwó òun kó dákun kó jọ. Kó mọ́ sóun lẹ́nu. Ó ní bó òun ṣe ń sọ fún ìyàwó òun tí ń gbé tí ọ̀tún wọlé. Ẹ̀yin kọ̀ yìí. Ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ òun gbà tò sí rẹ̀ ẹ jáde. Lẹ́yìn ọdún mẹ́wàá, wọ́n lọ sí ilé ìwòsàn. Olóhun tóhun gbọ́. Lẹ́yìn ọdún mẹ́wàá, ó ba òun nínú jẹ́ gan. Ó ní débi wípé tìjà-tìjà, tìbínú-tìbínú, òun làwọn fi kúrò lọ síbítù. Lọ́jọ́ táwọn ń sọ yìí. Kí ló gbọ́ o? Lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò fún arábìnrin yìí tán lọ síbítù. Ẹ̀gbọ́ èsì ni. Oní dókítà kọ́kọ́ bi ìyàwó òun léèrè wípé ẹ dákun o. Ẹ̀yin ẹ ti tó bí ọmọ ọdún mélòó? Ó ní ó ṣàlàyé pẹ̀lú iye ọjọ́ orí tó pè é fún òun. Dókítà tún wo rìsọ́ọ̀tì. Ìyún èsì àyẹ̀wò tí ó ń ṣe. Ó bílẹ̀ rè wípé arábìnrin ẹ tí ìṣòótọ́ fún mi. Ẹ ti tó ọmọ ọdún mélòó? Ó ló tún sọ ohun tó tún sọ.
dókítà tún wo ojú rẹ̀. Dókítà ní ṣé ẹ fẹ́ sọ fún mi pé n ò mọṣẹ́ mi ń ṣe ni? Ó dà náà. Bẹ́ẹ̀ bá níyì ọdún báyìí lọ́jọ́ orí yín, èèyàn ń ṣe nǹkan oṣù, yóò ti tó gbà wo tẹ́ ẹ ti ṣe nǹkan oṣù? Ó wojú dókítà. Ọkọ rẹ̀ ní ó tún wojú òun náà padà. Ó dojú rẹ̀ padà sọ́dọ̀ dókítà. Ọ̀rọ̀ wá dàbí fíìmù. Ẹ mọ̀ ìgbà téèyàn bá ń wo fíìmù, wọ́n tún mọ́ bá yín fi ìfẹ́ tì sí kàngún kàngún. Ó ní ìbéèrè tí dókítà wá bí léèrè. Ó ní ò jẹ́ kó lè parọ́ mọ́. Ó ló sọ fún dókítà wípé tóun ti rí nǹkan oṣù òun báyìí, yóò ti mọ́ lọ bí oko oṣù márùn-ún. Ó ní jẹgbẹtẹ gbé ọmọ lóun lọ́wọ́. Oṣù márùn-ún. Arákùnrin yìí ní òun ò mọrú ìfọ́rí èyí tí ń fọ́ òun níbẹ̀, pé a sì jọ wà nínú ilé, ó sì lanu kó ṣe eléyìí fún mi. Ó lásòhun ètí ìdọ́hùn kankan. Ó ní ìbéèrè tí dókítà wá bí léèrè wípé ẹ ti pọ ọmọ ọdún mélòó? Ó ní dókítà ní kí n tó bí léèrè lẹ́ẹ̀kẹta yìí. Ẹ jẹ́ ń sọ ìdí tí mo fi ń bí yín o. Ó ní dókítà ń ṣẹ̀rùbá. Ẹ má jẹ́ sọ ohun tí ó ní dókítà sọ fún. Àmọ́ dókítà ṣẹ̀rùbá. Ó ní bẹ́ẹ̀ lòun ti mọ̀ wípé àṣé kìí sọdún méjì tíyàwó òun sọ ló fi ju òun lọ? Àṣé ọdún mẹ́jọ ló fi ju òun lọ? Ẹ lanu! Bó ṣe ṣe yín ní àná náà ló ṣe mí náà ní àárín. Àtijọ́ mo ti ń gbọ́rọ̀ láyé mi, wọn ò gbọ́rú eléyìí rí. Ọdún mẹ́jọ, ó sì yọ ọdún mẹ́fà kúò nínú ọjọ́ orí rẹ̀. Ṣé obìnrin kan wà tó lè ṣerú eléhùn sá? Kábíyèsí Olódùmarè. Ọdún mẹ́jọ tán ni arábìnrin yẹn fi ju ọkọ rẹ̀ lọ. Dókítà wa kọjú sí arábìnrin yìí. Ó ní, arábìnrin, ṣé ẹ mọ̀ pé ẹ ti wọ mọ́nópọ́ọ̀sì? Ọkọ ní oríṣi bẹ̀rẹ̀ sí ní fọ́ òun níbi tó òun jókòó kalẹ̀ sí. Ó ní nínú òun lọ́hùn-ún, òun mọ̀ pé nǹkan kan ti ń ṣòun ìyún ọkọ. Bó lòun ṣe karábìnrin gan? Ó níbèèrè tí òun bira òun léèrè nù. Èdìwo ló mú òun rí? Oníṣebí lásìkò yìí gan tóun ń sọ̀rọ̀, àwọn ti ra ògùn kódà iṣẹ́ táwọn ń ṣe kò lọ déédé mọ́. Lásìkò yìí kò kú lágbára kankan mọ́. Ó ní bí ẹni tí ń fọwọ́ nù láà ló ṣe rí.
be ba se rara birin na njo to wa ba wa emi ti ero po ti ran sara ni ama be en ba ti ri en o ti mo pe agba ni ke sa gba wo en ko lojo lori abisho lodu mare eyin ko yo oni asi dokita eti so nkankan oni gba ti dokita o wa foju oro po leyin to un ti mo wi pe odun mejo niyawo ohun fi dohun lo leyin to un ti mo wi pe iyawo ohun ti wo menopause ole ti dokita fi wa de ladere o o abo sori oro fibroid e gangan oni se kun o mo tan won pe ipo eyi ti arabirin wa lasiko ti won wa lodo dokita oni ipo elege ni o oni fibroid ohun o ti buru debi wipe iti mba awon kankan je ninu ago ara arabirin yi debi wipe bawon o ba se nkankan rara rara kabiyesi olodumare ọ̀rọ̀ yìí mo sì fẹ́ sọ ó sì fẹ́ máa yomi lójú tèmi gan-an.

0: Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ tí ì ṣègbéyàwó. Ìbá àjọkùnrin ní ìbá àjóbìnrin ní. Àníṣẹ́ ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ ní lè parí ẹ̀. Ọlọ́run ọba mi òkè òní jẹ́ kẹ́ ẹ wọnú rẹ̀ o. Wọ́n sọ fún arákùnrin wípé ipò tárábìnrin rẹ̀ wà ìyún ìyàwó rẹ̀. Báwọn ó bá tiẹ̀ ṣe operation kankan báyìí, àwọn ò nílò láti gbé ilé ọmọ rẹ̀ jáde ni. Ó ti wọ menopause. Fibroid ti balẹ̀ ọmọ jẹ́. Àfi kí wọ́n gbé jáde tilé ọmọ tilé ọmọ. Iṣẹ́ arákùnrin yìí náà tó dùn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀. Lórí wàhálà ìyàwó rẹ̀ yìí. O náà ni wọ́n ti náwó nára sí. Iṣẹ́ wálẹ̀ tán, kódà onímọ́tò táwọn ń ní. Àwọn ti ní tó mọ́tò mẹ́ta. Onígbogbo mọ́tò làwọn ti tà. Ohun tó ṣẹ́kù, onílé táwọn kọ́. Ohun tó ń lé, òun ò bá bá, òun ti fẹ́rẹ̀ bá tán o, ó tún bọ́mọ̀ òun lọ́wọ́, kábíyèsí olódùmarè. Oní tó ń gbọ́rọ̀ yìí, òun padà délé. Ìyàwó náà padà délé. Ó ní láàrin bí oṣù kan, àwọn òjò bára àwọn sọ̀rọ̀ nú ilé. Ó ń kálukú náà kàn ń ṣe kóńkó jàbẹ̀lẹ̀. Ó ní kálukú ní ń ṣe tiẹ̀. Àwọn ó kàn jí. Ó ń kálukú ó gbà bí ó bá lè gbà lọ. Abèsè Ọlọ́run. Ó ní àmọ́ nígbà tí ó di ẹ̀yìn oṣù kan, tó ti di wípé kò ti ẹ̀ṣẹ́ tó bára wọn sọ̀rọ̀, ó ní débi pé àwọn ò ti ẹ̀ kíra wọn. Ó ní irú ayé wo lẹ wá gbé yìí? Lásìkò yìí, fi lọ ẹnì kankan. Lóhùn ò fi lọ ẹnì kankan. Ó ní ẹ̀mí yín yí sà. Ó lóun wá pe ìyàwó òun pé dákun. Òun ò lè mọ bá lọ báyìí. Òun ti ẹ̀ kọ́kọ́ pinnu wípé bóyá kóun ó ti ẹ̀ ta léhùn gan, kóun ó tà mọ́ lórí, kóun ó sì kówó, kóun ó sì dada ọ̀nà ibòmíì lọ. Ó ní àmọ́ òun sọ pé má jẹ́ kóun ó ṣe bá òun. Òun tún wò wípé bóun bá ṣe bẹ́ẹ̀, òun tètè súnmọ́ ibojì ni. Kò lẹ́nìkan tí ó lọ bá. Òun àtàwọn fámìlì rẹ̀. Bí ọ̀sán àtòrú ni wọ́n o. Òun lòun dúó. Gẹ́gẹ́ bí áńgẹ́lì fún. Nígbà òjò. Nígbà ẹ̀rùn. Oníbò ń ṣe fẹ́ràn arábìnrin yìí tó. Ó lòun wá pé lẹ́yìn oṣù kan táwọn ti ọsibítù dé, táwọn ò ti bára àwọn sọ̀rọ̀ mọ́. Ìpéṣẹ́ báwọn ó ṣe máa ṣe lọ rèé. ohun o le mo ba lo bayi ntohun kini igbese tawon o gbe ah o lohun ti e kokoro wi pe yo ti e koko soba oni kaka be o o tun gboju aga sohun ni wi pe e kini sele ri ti o ti sele se nikan ri en ki lo fe ko hun o se ah en on to lo ti sopo ni ko se nikan to le ya kampe si olohun hey mo ni arakunrin yi e si so fun enikankan oro yi ni ko se nto mo aya fi dokita eyi to se ayewo e wa lawon bi baba lotun mama lo se won lo nkan ti won kan mo na ni wi pe awon oro mo bi gbogbo awon eyan lo se n gbianjo koda gbogbo awon to ti gbianjo wi pe anise awon ni dokita kan o ti o ba won se eto re o love pressure de o gbogbo won patapata niyawo ohun no ni mo nse debi wi pe elomiin ti e ti wo yi pe boyo ohun o ti e mo nkan to ohun se hey eyin ko yi o oni lẹyin e awon tun ko pa be fun odidi odun kan o wa pe odun mokanla oni lojo yi lo won so fun iyawo ohun pe bo ba so n to fe se emi o ku on le fun o bo n ba se ti ku on le ko dakun ko mo bere ohun o on dupe o oni ki lo n se le on tan fun bi ke eyan o soro fun eyan nibi ojo Tuesday oni bo se wa di ojo Thursday niyawo ohun ba wa bo ohun wipe to bohun ba ti seun kohun o dariji ohun o ohun o ma lo ni tohun o ma lo ke olohun o ma lo boro ba wa ri baun ko lewu oni se bi ohun ni tooto ohun ti nro pe anise ohun o fi lele fun o oni ase iro ni iyawo ohun pa pe ohun fe lo aso fe wo ohun to ohun fe so ni kabiyesi olodumare oni ohun ti ro lokan ohun pe to bo ba si ti lo tan boya ohun na o rinrin ajo ohun o ti e ku oni tosi ohun o gbele ohun pa tabi ko ohun o ta o lohun wo e pe ojo kini ojo keji ojo keta lẹ́yìn ọ̀sẹ̀ kan lòun bá pè ìyàwó òun pé ọ̀rọ̀ tó sọ ń jọ sí kí ló rò débẹ̀ náà oníyàwó òun bá ní òun ti mọ̀ pé ó pe òun léèrè òun fẹ́ kó òun ó lọ òun ò níbì kan lọ àlóńtọ́ lòun ti sopọ̀ ni kẹ́nikẹ́ni kó mọ̀ sí ìyà wọn o oníbíyàwó òun ṣe sọnù o ni lòun bá wò ó ìgbéyàwó òun ó kú ti ń kọjá ọdún mọ́kànlá báyìí olohun o se meni se meji o na se sita o na se sita o on pade olomoge kan awon si se be awon kolu ara awon o si bimo fun ohun gbogbo igba to wa nnu oyun ohun o je ki yawo ohun o mo ti to fi bimo igbo o si a bimo ton iyawo ohun gbo bi yawo ohun se gbo o lo binu onige yawo awon o ti lo bi odo bi metala gbogbo oro te won so yi ni bi odo to koja ni oni yawo tutu to un fe to bimo fun ohun oni bi yawo ohun se gbo lo kuku lodo ohun ohun o ko ti gbe iyawo to bimo fun ohun wole tele n ba wo pe to o mo kare to lo n ba ni ki iyawo ti bi ko ma kuku bo nle olorun ti ba wa ti lo oni ngba to wa dinu odun yi ninu osu keta lo ba pada de wipe pipada to n pada de o ipada bo Abuja ni ati wipe o omo egbere kan to n gbe sile to lo gbo mo egbere wa oni lati jade fo ohun ni a bile re pe n bo won ti n seru e o je roro tele jejeje o ninu ti e ti a bi ohun gan kabiyesi olodumare ha onidebi wipe asiko yi lawon eyan wa mo ohun tawon se ti ile fi jona o arabirin wa gbo eto ti wa o wa wa se ranti wipe alohun lo koko wa to si wa so pe ara oko ohun o fe re ohun je o fe fiya jo n gbe in tawon jo jiya fun o fe gba lowo otohun ko fi ma sike lomi ko to di pe atana wa di oro yi ka to ja sibi ta ja si o hey arabirin ni a gba ohun amọ n gba gbọrọ lẹnu arakunrin tọbirin náà ò sì le sọ pé bẹẹ kọ ẹyin alára wa ọrọ rí ẹjẹ gbọrọ lẹnu tiyín náà ò jà é ẹ dákun kí lè fẹ́ bá wa sọ sọ́rọ̀ yìí ẹ já gbọ́rọ̀ lẹ́nu tẹ̀yìn náà ẹ sáà gbọ́bọ́rọ̀ ọ̀hún ṣe bẹ̀rẹ̀ títí tó fi débi tó dé yìí ohun tárábìnrin wá dúó lé lórí báyìí ni wípé ngbà bílẹ̀ rè pé ó dà náà kí lọ́wọ́ fẹ́ báyìí kò lè gbénu léhun o ó sáà lè pa ọmọ tó bí arákùnrin yìí ó sì nígbà tó lọ ló ń gbé wọlé wá padà dé ó ní kí ó gbé jáde padà ìhàn a sọ pé rárá o ó ti dé nù. bi o na ba fe joko iyan o sogun amon tarabirin do le lori ni pe iro o da ta won jo njiya le yi ko si nbe ohun o te a so pe ko mo fe mo ama o ohun o le mo ri obe kan atomo re ninu nle ton ati oko ohun jo ko ton o si ti bimo edakun egbo pe o le yan se nsoro isi 0916 893 1000 0916 893 1000 number keji re 0915 333 4893 0915 333 4893 number ketale o 0911 3 Mary 893 hello
1: Emma
0: Kalesa o ta lo pe ati bulletin pe isa
1: Daniel lo pe lati akala
0: to e seun o e ba wa da soro yi
1: ni wo ni ti ma ni o ju le ka le ti ni ka le ti de ni ka le ti ra de ni ko pe le fun mo ni ti ni wo wo ye ti ni wo ti mi ba ni so ti de a o ti ni ni apa ti kon pe ni mo se wo o be ni ara ti ni o ti re lati ti ni
0: Hello. Hello.
2: Hello.
0: Yes, one. Talon kwa ti bole
2: tin pe.
0: Olorun ni to.
2: Lati lati ni yo lesson mo.
0: To. O ye ba wa dashi.
2: Ah. Ohun ta ba dun mi se je ka to. O fe ba ye okun yen je ni. Ah. O fe ba ye okun yen je ni o. Ohun to pe won ni pe n ko kan ko kon le fun. O kon le fun wa du kan kon le fun. O ko ti sa.
0: To. Ẹ̀sùn ojú òní
2: tí ìlú. Ìbàjẹ́ fún ilé-iṣẹ́ yìí ní ìgbà
0: náà. Àmì lọ. Hello. Hello.
3: Hello, ẹ̀ka lẹ́ o.
0: Ẹ̀ka lẹ́ o, ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè yìí?
3: Ìjá ló ń sọ̀rọ̀ láta mú lóko.
0: Tọ̀, ó yẹ bá wa dá sí pàápàá. Hello. Ojú òpin ò ṣe dáadáa ẹ̀dákan ẹ̀tún wa pè. Ọlọ́run ní tòó ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè. Ọlọ́run ní tòó ta ní ń pè wá.
4: Ṣé ní obìnrin ni kì í ṣe ìwé dáadáa?
0: Hello.
4: Ṣé dáadáa pẹ̀lú ọkùnrin?
0: Hello, a wa pẹ̀lú yín o.
4: Iye ni ẹni ìlú ni. Àdúrà tí ó bá ṣẹ̀kú ló ń fẹ́ ìjọ́dọ̀ sí olùkọ́ kan fẹ́ ọgbẹ́gbẹ́ àyẹ́ra yìí. Ọgbẹ́ fún ààrẹ tuntun máa padà wá. Kẹrin bá gbà lé yóò bá ti fi wọ́n yẹn. Ìwà ọgbọ́n àti pàmì ogun tí ó ń dá o. Ọgbọ́n àti pàmì ìjọgbó lé mi.
0: Ẹ̀sùn ojú òní tì yín o. Hello. Ọlọ́run ní tò ó ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè yìí sá. Ẹ̀sùn sá. Àmì ọlọ́run.
5: Bí yo ko pele ko ma da su mai kan o so nu den ni ni e wu bu kwa si toko to awon foko lat lewa ko ni fe ko ni ife are ni kon lo ni lo gbe won gbe yawo wi wa to de wa si aye okunrin yen o wa lati wa da aye la ewo bi to ye ewo apokan sun ati apoju sun tokunrin ni ewo bi obirin bo se fi iwa imotare ni kan to bi da gbogbo ona okunrin yen ru olorun to wa gbe ni ja oko kuro le o ri pe okunrin o gbe obirin miran pelu omo wole o pada wa e a gbọdọ lo ọrọ ikú lórí afẹfẹ nígbà tí ọkùnrin yẹn gbà láàyè àti wọlé ó kù díẹ ká tó torí àti ẹmí ọmọ àti ìyàwó tuntun àti tí ọkọ wọn gan pàápàá kò sí ẹmí ẹni tó dènà obìnrin yìí ikú ó ń pa ni tó ń dúkò sí ní lọrùn yẹn.
0: Amen. Amen.

0: Hello.
1: Hello, Jan.
0: Ẹ ka alẹ́ o, ta ló ń pè àti
1: ìbílẹ̀ tó? Ẹ ka alẹ́ o, ẹ kú ètò.
0: Ọlọ́run ní ń tò ó.
1: Orúkọ tèmi ni Àfáà Wáìdì látọlẹ́bù.
0: Ẹ ṣeun sá.
1: Ẹ̀rí ọ̀rọ̀ yẹn ti rí hun. Ọkùnrin kò mú ìyàwó yẹn kó lọ balẹ̀ fún níbi tó jìnnàjìnnà. Ọmọdé kan mọ bẹ̀. Ọ̀rọ̀ àfilé ńlẹ̀ kò jẹ́ kó jáde lọ. Tó lè ṣe nu. Tó bá wá yá tó bá gún lè ta lé kó lè wá ta. Kò mọ̀ ìjọba ọmọdé tó ń wà àti ọmọdé ń kò mọ̀ ṣe jẹ́ nìyẹn. Tó bá di pé wá fún apá rẹ̀ ọ̀rọ̀.
0: Ẹ̀sùn ọ̀pọ̀lọ yóò níjọba. Bẹ̀tẹ́lòmíì bá mú ẹjọ́ wá. Kò ní mọ̀ wípé àǹfààní gan lòun fẹ́ ṣe fún ẹni tó ń mú ẹjọ́ rẹ̀ wá. Arábìnrin yìí tọ̀ wá wá bí ẹni tó jẹ́ pé òun ni wọ́n yàn jẹ. Àmọ́ ìgbà tá a gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí, mo sì tún ń fi ọwọ́ bọ́ ojú mi wípé ẹ dákun ṣé ohun tẹ́ ń sọ fún mi yìí. Ojú ayé ló ti ṣẹlẹ̀ ni àbí àlàálẹ̀ ń rọ fún mi. Kábíyèsí Olódùmarè. Mo ń ṣàdúà fún yín o, gbogbo ẹ̀yin tẹ́ tí ìgbéyàwó. Àníyàn àjò tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ní lè parí ẹ̀. Ẹ ní tẹsẹ̀ bọ́. Ọ̀rọ̀ arákùnrin yìí ìsì ń ṣe mí ní kàmì. Bí ò bá ṣe ojú mi kí n fi etí mi gbọ́, n ò ní gbàgbọ́ láyé. Ẹ̀jẹ̀ wa mọ̀ pàrọwà yìí fún yín o, gbogbo ẹ̀yin tẹ́ tí ìṣègbéyàwó. Ẹ dákun o. Àkọ́kọ́ rèé, wọ́n ò lè tiẹ̀ kánjú. Arákùnrin yìí, àyànmọ́ rẹ̀ ló lòun fẹ́ jù. Ó wá di bárabàra. Ìrìn àjò ọdún mẹ́rìnlá. Kéèyàn ó rìn ìrìn àjò ọdún mẹ́rìnlá. Ọyọ mẹ́rìnlá kò ná ọjọ́ ayé rẹ̀. Kábíyèsí Ọlọ́run, wọn ò nílé gbépè kankan mọ́ o. Bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò yìí, ẹ jẹ́ ń fi nọ́mbà mi síta, ẹ jẹ́ ń wá máa lọ lé. Àdúrà kan tí ń kàn gbà fún arákùnrin nìyí. Tọ́ ọba aláàánú lọ́lọ́run. Mo sì mọ̀ wípé Ọlọ́run ó ṣàánú rẹ̀. Arábìnrin tó kọ ẹjọ́ wá, mo lè sọ fún ní tààràtààrà ni wípé dákun máa lọ. Kò sọ̀rọ̀ ńbẹ̀. Máa lọ. Ẹ dákun, ìwà burúkú rèé. Gbogbo ẹ̀yin màmá wa lọ́ọ̀dẹ̀, bóyá ẹ̀yin náà ti lọ́nà ẹ̀tàn kan. Irọ́ kan tẹ́ ẹ fi pamọ́ fún bàbá yẹn, tàbí ẹ̀yin bàbá ẹni irọ́ kan tẹ́ ẹ fi pamọ́ fún ìyá yẹn. Ìbá sì dá o. Kẹ́ ẹ tètè gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé o. Kọ́rọ̀ ọ̀hún kó tó bọ́ sórí, kó tó bọ́ sódì. Nọ́mbà mi rèé, bẹ́ ẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò. 08058816462. 08058816462. A mọ̀ bẹ̀wọ̀ ọ̀bẹ ní bẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. À ń lọ lónìí, à ń bọ̀ ǹjọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. Wọn ò á fi yín sínú ìbànújẹ́, èmi ò ní bá yín nù ìbànújẹ́ o. ninu ile yi e ni ro ngbe sonu bi o se bi omo to loruko gbogbo awon ta jo mo eto yi wa se ti gbo yin latori awon alase kan ni yi Samuel Adelere olorowo button ta jo se o olugbe mi go moto so lo ko temi yo radio apostle arogbolo nbi eni ro goolu to omo iya adua ni dagbere fun yin lale yi o pe o daro ona yo lawson ire o dabo

Lẹ́yìn ọjọ́ tó ṣe àkóbá kì í ṣe gbé àdábá mọ́ra ò ní rí àkóbá kò ní rí àdábá o. Ẹwọ́ wo ọba mi tójú ọba tójú bábá ìsàlẹ̀ náà. Ẹwọ́ wo ọdẹ ni wọ́n yé tó ń tọ́jú wa lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Ẹwọ́ wo ni tí ò dáwọ́ dábù kátà wa. Ẹwọ́ wo Olódùmarè kì í bá wa jẹ́ lódùlódù ọba mi àdàgbà má tẹ̀pẹ́ ẹlẹ́tìlú kára bí ajẹ́rẹ́. Ọwọ́ rẹ méjì lókè pariwo gọ́ gọ́ gọ́.